àmì ọmọ ogun tó gbé débí bí ogun bàbá ìbá ṣẹ́ tínú wọn ń dùn tí wọn yin ọlọ́run ní ọmọ ogun rẹ yóò wọlé ń bí ó bá ara rẹ yóò wọlé ń bí bàbá ogun tó ṣẹ́ lára yóò ní wá mọ́ àṣẹ tó àgbàtàn ni jésù máa gbàyàn yóò gbàyàn tanyanyan ẹni padà sẹ́yìn ẹ padà dọba ó dàṣẹ lónìí.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún ti gbọ́n ti jù á mì títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá látinú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀ níkànnì gbọ́n sáfẹ́.

balẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún tìgbọ́n ti jù á mí tìtìtì àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kí ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá látinú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀ ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ tì fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti máa bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtokò àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

ẹ̀wọ̀ ajé náwó gan nínú ìwé ìròyìn the vangard tó ń jáde lójúmọ́ tòní ṣe rí ilé iṣẹ́ tó ní whatsapp tèmi àti yìí ti ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ síra wa ìyún whatsapp kan náà ilé iṣẹ́ mẹ́ta lórúkọ wọn wọ́n ti kéde o wọ́n jẹ́ kó di mímọ̀ wọ́n láwọn ó bẹ̀rẹ̀ sí ní gbowó lọ́wọ́ àwọn olókoòwò kan fún àwọn àtẹ̀ránṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ lórí whatsapp tá a mọ̀ sí ìsọ̀rí whatsapp kan tá a mọ̀ sí whatsapp business platform wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní sanwó lórí whatsapp business platform yẹn láti august october 1st ìyẹn bí oṣù october oṣù kẹwàá ọdún yìí ìwé ìròyìn vangard kéde wọn jẹ kó di mímọ wọn ní iléeṣẹ mẹta ni wọn ti kéde èròǹgbà gbígba owó láti pàṣẹ àwọn tí wọn ń lo whatsapp business platform yìí ìyẹn nínú oṣù keje ọdún yìí ṣe wọn rí iléeṣẹ tó ní whatsapp yìí wọn jẹ kó di mímọ wọn ní bí yóò bá fi di october 1st ẹyin olókoòwò tẹ ń lo whatsapp business platform ẹ máa san àwọn owó kan lórí àwọn àtẹ̀jíṣẹ́ kan eléyìí tẹ́ ẹ bá fi ránṣẹ́ gbà torí ẹ̀rọ whatsapp nínú ìwé ìròyìn vangard ni ìròyìn ọ̀hún wà.

ẹ tún jẹ mú nínú ìwé ìròyìn di kẹ́bù gẹ́gẹ́ bí ìròyìn nípa ọjọ́ orí bó ti ṣe ń fa ìtàkùrọ̀sọ láàrin àwọn aṣíwájú kan lórílẹ̀‐èdè yìí do I look like eighty do I tinubu 90 àtìkù ló fọwọ́n ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ wò ó rẹ́nà ọmọkiri ẹni tí ó jẹ́ aṣojú orílẹ̀‐èdè nàìjíríà sí orílẹ̀‐èdè mexico àtàwọn orílẹ̀‐èdè mìíràn ó ti fọwọ́n ọ̀rọ̀ takú ọ̀rọ̀ kan eléyìí tí ó tẹnu igbákejì ààrẹ ilé wa tẹ́lẹ̀ rí àtìkù abubakar jáde ṣe é rí àtìkù òun ló ń jẹ́ kó di mímọ̀ ó lọ́mọ àádọ́rin

ilẹ̀ amẹ́ríkà wọ́n tún ti ṣe àkójọpọ̀ àwọn ọmọ ilẹ̀ nàìjíríà mẹ́wàá eléyìí tí wọ́n ti ń kéde ipe ṣe ra wọn wọ̀nyí wọ́n burú kọjá búburú ìyún tí wọ́n lọ gbé lóhùn worst of the worst ṣe wá rí nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde níbi tí wọ́n ti kéde àwọn ọmọ ilẹ̀ nàìjíríà mẹ́wàá tí ọwọ́ wọn tẹ̀ lórí àwọn ẹ̀sùn lóníranran eléyìí tọwọ́ ilẹ̀ amẹ́ríkà tí wọ́n ti náwó gán wọn ìwé ìròyìn vangard kéde oníṣẹ́ rí àwọn orúkọ mẹ́wàá tí wọ́n tún ṣe ìgbéjáde yìí òun ni wọ́n taari sórí ìtàkùn ayélujára ti US Department of Homeland Security wọ́n wá jẹ́ òdi mímọ̀ wọ́n ní àwọn mẹ́wàá yìí ni wọ́n fi ẹ̀sùn onírúurú ni wọ́n fi kàn wọ́n bíi ìwà jìbìtì jíjí píparọ́ èèyàn téèyàn ò jẹ́ ìyún kéèyàn máa yọ impersonation egbògi olóró ìwà ìbàjẹ́ àti àwọn ìwà mìíràn eléyìí tó fi mọ́ ṣíṣe àwọn ọmọdé níṣekúṣe gbogbo ẹ̀ ó di wọ̀ nínú ìwé ìròyìn the vangard tó jáde lójúmọ́ tòní.

jẹ mú nínú ìwé ìròyìn Daily Post tó jáde lójúmọ́ tòní. Ṣé ẹ rí ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí Nigerian Democratic Congress NDC wọ́n ti sọ̀rọ̀ tako ìgbé ayé eléyìí tí àwọn ìsọ̀rí kankan tí wọ́n pè ní City Boys Movement. Ṣé ẹ rí ìsọ̀rí City Boys Movement yìí òun ní kọ̀ tí wọ́n ní ó jẹ́ ikọ̀ olùpolongo ìbò eléyìí tí wọ́n sopọ̀ mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ipe àwọn ikọ̀ yìí wọ́n jẹ́ ikọ̀ tó ń pè fún ètò ìdìbò ẹ̀ẹ̀kan sí ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìwé ìròyìn Daily Post wá jáde ipe ṣe rí ẹgbẹ́ òṣèlú NDC wọ́n wá fi ẹ̀sùn kan àwọn ikọ̀ City Boys Movement yìí ipe wọ́n ná àná dànù wọ́n náwó jù wọ́n ní àwọn ikọ̀ City Boys Movement yìí ipe wọ́n ń ṣowó bí ẹlẹ́dà wọ́n wá jó di mímọ̀ wọn ní lásìkò yìí táwọn ọmọ ọmọ Nàìjíríà ń pariwo ń ta mí ó romí tí wọn ò rí jẹ tí wọn ò rí mú ṣùgbọ́n àwọn ọmọ ikọ̀ City Boys Movement yìí àwọn ń gbé bàlúù abàtí bí òwú private jet wọn ń gbé nínú ọlá wọn ń ṣe yọ̀tọ̀mẹ̀ nínú gbòòrò ayé wọn ní àwọn ò tiẹ̀ mọ̀ pé nkankan ó ń ṣe nkankan. Àtẹ̀jáde yìí ló gba ti ẹnu ẹni tí ó jẹ́ agbẹnusọ àpapọ̀ ìfún ẹgbẹ́ òṣèlú NDC ọ̀sà dàrẹ́tọ̀ jáde Daily Post ló sọ di mímọ́.

ètò ìkànìyàn National Population Commission NPC tí wọ́n sì fi jẹ alága fún àjọ NPC ìyẹn ní oṣù mẹ́jọ sẹ́yìn inú ìwé ìròyìn the nation ni ìròyìn ọ̀hún lè tẹ̀síwájú sí kọ́lọ́hún bá wa délé fẹ́ni ẹ̀rí kan pọ̀ ṣókí lọ́bẹ̀ omidan ní gbogbo ọjọ́ sátidé ẹ mọ̀ pé bí n bá ṣe ń kúrò lórí ètò àtúpalẹ̀ òun náà ni precious yóò máa wá ka gbogbo àwọn ìròyìn ìwọ̀nyí fún yín lédè fitin èyí ò lédè gẹ̀ẹ́sì omidan ọláyínká ajani ajibade ló kọ́ tèmi ní gbogbo bíkíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ wa lójúmọ́ tòní ẹ máa rántí o ipò ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á ẹ̀tẹ́ ní mú wá ń gbẹ̀yìn orúkọ rẹ tẹ́ ẹ sì ń wò ó ó má sàn ju wúrà àti fàdákà lọ ẹ wò ó ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe jẹ́jẹ́ kẹ́ ẹ tó gbé ìgbésẹ̀ kankan nítorí ìpọ́njú ẹ rò ó sọ̀tún ẹ rò ó sósì torí pé àbámọ̀ kì í síwájú ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ báyìí ni màá ń gbé o ẹ máa tún ká

0: báyé bá gún tí gbogbo nǹkan lọ bó ṣe tọ́ ìwọ àti ṣe àwọn ọ̀dọ́ tó ń bẹ̀ ń bẹ̀ ni ẹ wò láwòfin tó bá tún wá ń lọ nídàkejì ọwọ́ ọ̀dọ́ ni ẹ ti ṣe béèrè ẹ̀yin ọ̀dọ́ wa ń lẹ̀ yìí etí yín mélòó ẹ jẹ́ mọ̀ pé tá a bá fàárọ̀ wa làkàkà tá a múra síṣẹ́ kò sẹ́ni tí ò lè jẹ́ èèyàn torí pé iṣẹ́ la fi ń dẹni gíga ìwé ló yẹ ká kọ́kọ́ kà ká tó kawó ká fìrun dúdú ṣiṣẹ́ ká má ba fìrun funfun ṣiṣẹ́ káwa náà lè de èèyàn pàtàkì láwùjọ ẹ jẹ́ aṣọ́ra fún jẹkújẹ ìmúkúmu pẹ̀lú ìlòkulò ẹgbẹ́kẹ́gbẹ́ pẹ̀lú ìrìnkurìn ò láǹfààní tó lè ṣe fún ni aṣọ ìwọ̀kú ò tọ́sọ́mọ lúàbí rárá ká ṣọ́ ni bárìn ká ṣọ́ ni bárẹ́ ní gbogbo ọjọ́ jìnnà sí ọ̀làjú òdì pẹ̀lú ogé aṣejù igbó mímu kòló sísà àti àmupara ò tọ́sọ́mọ èèyàn pàtàkì ẹ jìnnà sí ẹ̀yáwó káàkiri orí ayélukára kíkó ló máa ń kó bá ni ohun tọ́wọ́ rẹ ò tó má fi gọ̀gọ̀ fà á tí wọ́n bá ń fà á sọ pé ò gbọ́ tí wọ́n bá fi lọ́ sọ pé ò gbà kó má ba ṣàkóbá fọ́jọ́ ọ̀la rẹ ni o ìmọ̀ràn yìí wáyé láti ọ̀dọ̀ aláṣẹ fún iṣẹ́ Global Bread tó ní kí n sọ fún yín pé ọ̀dọ́ òní la darí ọ̀la Nàìjíríà.
1: For the best of national, local, international news and sport, tune in to NewsPunch and Diamond 88.7 FM. NewsPunch, all about the news.

ni binaba soloko manjala ni jamo ojumo ni ti mo aye ti la peregede e je mo ki wa pe aku ojumo mo bo ti owa tegun eto yi to nfe de patapata ojumo re ojumo wo e ku bale oro lo mo wa loni aku popo sisin opin ose eto ayoka re e mo pe bago meje abo aro ni mo bojo sasede to ba si lu bayi o na le to ayoka lo mo ngori agbagbe nikan ni yi ife oluwa adebayo oloko mi emi la mo ki aro omo awuko birin bi ere fun eko ye aso ni mi omo agbon eyan emi lo mo osejo apopiri dagbo faso fun po fun yoyo dagbo fasile omo adile dogun omo agbon tubeleja oni wa ni baba to bi n lomo mo ki pe ko jumo le ko si be ba gbagbe iwe mo re mi aja soro olanka lowo lori eto ayoka ni ikoni yi te ba nfi okan be to ibo mo remi ajasoro latowo alagba debo awe ti won je onkowe iwe yi bibi ta ti mo gbe loni ori ke dogun ona lati mo gbe loni gangan loju ewe ogorun te ba gbagbe won ti le mo remi jade kuro ni ilu iyalodo esimiri o si so fun awon esho ti won sin jade wipe kan fi tomo niyan se nigbati won sin mo re mi jade kuro ninu ilu ilefe ibo wa ni mo re mi lo ibo ni ori bade ibe yi na lati mo ni ori kedogun yi ti won pe akole re ni asise nla oni akole ori kedogun e ma gbagbe o babatunde aziz oloye won ndolo oto eto yi ti nelsdi daniel afolabi ti ojelo button mi tin ba mi to gbogbo e papo ki gbogbo ko le ba kan se won ni bi se o ba ti pe ni enikan ki tu pe se mo e je ka ma gbera pa ka ma tesiwaju lati ori kedogun yi ni oju ewe ogorun won ni iwaju iwaju bayi ni ope bi tin re si iwaju iwaju ona ni a ma lo lase olohun asise nla orike dogun lẹyin akukọ idaji meji won sunmo eti ilu won ti bere si ni ri ijasa pe ilu na ojina mo adede ni fadiora ti se olori eso da irin ajo na duro o so fun mo re mi pe eyi ta won je ninu aja ele eku na to ge oni a ki ba onisu wa de bi egun oni awon ti jise ti won ran won oni abo lo da o ni awon ti mu ase iyalodo esimirise awon ti simo re mi koja ibi ti eru ko ti le ba mo ka won pada si ile efe loku eru ba mo re mi ojora mu o ranti pe a ki sore eru kayo o wo pe ni agbegbe to won oderi ni ilu to won ori ona to won riri ha ase kanrin ka po iye lo ye ni amọ bi to ni ka lelu nilu ko o ibi to tin ro ero yi ni awon eso ti yi pada biri ti won se ni saikobe odigba ekun o se sun igbe o se ke o se pa be inu o se bi omi je ekun ti leroro loju mo re mi amọ ki lo fe se ki leni ta le kuro nilu fe se ki leni ta fi mi ta fe imi re ri lati won fe se ki leni to sun papa lodi si ase ati se le fe fe se ipa wo gan lo fe sa a o fe onilu o lo lorin kan to dun to fe da to ba da ori ohun elede reda ansa fun were were ni bi won ba doki odo ki won ran ohun leru ohun die ta lo fe ru eru were gbogbo ọ̀rọ̀ tó ń jàgùdù lọ́kàn mọ rèmire lákòókò náà bí àwọn ẹ̀ṣọ́ ti yí padà tí wọ́n bá ti wọn lọ ó ní mọ rèmi ṣàkíyèsí èkó lókòdògbà kan níbi ẹsẹ̀ rẹ̀ ó wá rántí pé ọ̀kan nínú àwọn míì tí ìyálódò sọ pé òun yóò fi ràn òun lọ́wọ́ ní èkó lókòdògbà náà ó ní ìyálódò sọ fún un pé bí ọ̀nà bá ti fẹ́ rú òun lójú èkó lókòdògbà tó bá yọ jáde níbi ẹsẹ̀ òun ni kóun máa tẹ̀lé inú rẹ̀ dùn díẹ̀ yìí ó wí lọ́kàn rẹ̀ pé ibi tí ìrànlọ́wọ́ ènìyàn ti parí ibẹ̀ ni tolódùmarè ti bẹ̀rẹ̀ ó ní bí ọmọ ènìyàn bá ká ẹni rẹ̀ nílẹ̀ ọba rìṣà á sì tẹ aṣọ àrán láì bẹsùbẹgbà ẹ kò lókòdògbà ń ṣáájú
mo re mi na ntele titi ti o fi se alaba pade awon wudia meji kan ti won gbe ketele ori awon te ndawada won da para won si gba loge si ara won bo lojo ona ni ojiji oni won ko mo re mi ku won pade pekin peki won fere fi aya lu ara won papa oko ninu awon wudia fi igboya soro o ki mo re mi ekun o alejo wa edela o lo fi ki mo re mi sakiyesi pe ede won yato si ede lefe amo gbo ohun ti won so o si ye ni mo re mi na ba fi ede fe soro oni edabo nje le mu mi dodo oran gunle ile ila lati bo le tin bo lati lefe ni ilefe ile okan bi nile odudua bẹẹni ilẹfẹ níbi ojúmọ ti ma bí mọrẹmi àti ọkan nínú àwọn méjì náà ṣe ń bára wọn sọrọ irun orí mọrẹmi àti ìmúra rẹ ní ẹnìkejì ń wò róró àti gbọ nípa ọpọlọpọ nǹkan nípa ilẹfẹ náà ni mọrẹmi bá bèrè kí ni yèrìnà mọrẹmi bèrè pẹ̀lú ìwà ń wara bí òdúdú àtẹwọ̀rọ̀ àti irú agbára tó ní àtúngbọ́ nípa ọmọbìnrin alágbára kan tí wọ́n pè ní mọ̀rẹ̀mí ṣé ẹ sọ fún wa nípa ìlú náà ẹ sì sọ fún wa nípa bí ọmọbìnrin tí a ń pè ní mọ̀rẹ̀mí yìí ṣe yarí kanlẹ̀ pé àwọn obìnrin ò ní sanwó orí tí ọkàn bí ti ṣe àròlé ò sì lè jà níyàn bẹ́ẹ̀ bá sọ fún wa yékéyéké àwa náà ní mú yín dé ọ̀dọ̀ ọba wa ẹ̀yin ọmọge èkejì ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀rẹ̀mí bèrè orúkọ wọn ẹni ẹ̀kíní ní òun jẹ́ fáyẹmi sí ẹnì kejì ń jẹ́ ifábùmí nígbà tí mọ̀rẹ̀mí ṣèlérí pé òun yóò sọ gbogbo rẹ̀ fún wọn inú wọn dùn dé ẹ̀yìn ṣé wọn ti gbọ́ nípa ife ìlú ìṣẹ̀dálẹ̀ ìran yorùbá níbi tí òdúdú àtẹwọ̀nrán ti fi ẹ̀wọ̀n sọ̀kalẹ̀ láti ọ̀run wọn ti gbọ́ rí pé ìlú yìí ni ọ̀ràn míyàn ti kúrò tó fi lọ dá ọ̀pọ̀lọpọ̀ ìlú sílẹ̀ wọ́n gbọ́ pé ilẹ̀fẹ̀ ni ojúmọ́ ti mọ́ wá tí àwọn àlùjọ̀nú láti ilẹ̀ ugbò ń kọ́ wọn lẹ́rú láìmọye ìgbà ìlú ìṣẹ̀ǹbáyé tí olódùmarè àti ilẹ̀ ti ń jọ dọdẹ ikú ẹ̀mọ́ kan kò pẹ́ púpọ̀ tí wọ́n fi dé ẹnu ọ̀nà àfin ọ̀rọ̀gun ilé ìlà àwọn ẹ̀ṣọ́ bèrè orúkọ àlejò tó fẹ́ rí ọ̀rọ̀gun àlejò náà fẹ́ dárúkọ ara rẹ̀ àmọ́ nígbà tí fàǹfà yìí fẹ́ di nǹkan mìíràn láàrin ikọ̀ méjèèjì ni mọ̀rẹ̀mí bá ní ó dá ń gbẹ̀ ẹ̀ láwí han kábíyèsí wí mọ̀rẹ̀mí láti ilẹ̀ fẹ̀ hà lẹ́nu ọ̀nà àbáwọ̀lù kí ni àwọn fáyẹ́mi sí àti fábùmí gbọ́ bẹ̀ sí ni wọ́n bá sọ akétí orí wọn dànù wọ́n sáré tètè lọ sáàrin ìlú pé àlejò ńlá kan ti wọ̀lú àlejò táwọn ń gbọ́ òkìkí rẹ̀ ní ilẹ̀ fẹ̀ àlejò tó gbé gbóná fún ọkàn bí àlejò tó ń ṣe gudugudu méje fáwọn obìnrin ilẹ̀ fẹ̀ kí mọ̀rẹ̀mí tó wá sọ wípé òun wọlé èrò ti pé pétí mú wọ́n ti ya dé pẹlẹ mọ́ wọ́n ti sọ ìròyìn náà di àgbọ́sọgbánù ìjọ lójú àti ìyàlẹ́nu lọ́jọ́ fún mọ̀rẹ̀mí pàápàá lọ́jọ́ náà ó rò nínú ọkọ rẹ̀ pé àṣẹ ohun táwọn kan rò pé òun ṣe ní àṣetẹ́ àṣẹ ìròyìn rẹ̀ ti tàn káàkiri àgbáyé àṣẹ àṣegbayì ni fún òun inú rẹ̀ dùn sínú lọ́jọ́ náà ó sì wòye pé àkókò ọ̀rọ̀ ń bọ̀ nígbà tó wá dé iwájú ọ̀rọ̀gún tóun pẹ̀lú rẹ̀ jọ fi kùlùkù kábíyèsí lè láfẹ́rẹ́ lè máa gba ohun tí mọ̀rẹ̀mí ń sọ gbọ́ ó rò pé wọ́n lé ọ jáde nílùú kí ló o ṣe ó pààyàn ní kí ló o bá a ṣe tó bẹ́ẹ̀ gan-an kábíyèsí tún gbọ́ pé ìyálọ́dún ẹ̀sìn mìíràn mọ̀ sí ìṣẹ̀lẹ̀ yìí àti pé ó wà lẹ́yìn mọ̀rẹ̀mí bíi ké ó tún gbọ́ nípa èròǹgbà mọ̀rẹ̀mí pé òun ní lọ́kàn láti tẹ̀dó sí ìletò tuntun tóun ó dá sílẹ̀ òun ò sì ní fẹ́ kó jìnà sí ilé ìlà lọ́dọ̀ kábíyèsí ọ̀rọ̀ pọ̀ tí wọ́n jọ sọ lọ́jọ́ náà àmọ́ nígbà tó di àárọ̀ kùtù ọjọ́ kẹta tí mọ̀rẹ̀mí dé sí ààfin ó ní ikọ̀ àwọn obìnrin kan ṣe àbẹ̀wò sí fáyẹ́mi sí olóko wọn sòdí wọ́n ní àwọn ti gbọ́ nípa iṣẹ́ ribiribi tó ti ṣe ní ilẹ̀ ẹ̀fẹ̀ wọ́n ní àwọn iṣẹ́ rere rẹ̀ sí àwọn aláìní àti sí àwọn obìnrin làwọn ti gbọ́
gbogbo ìjẹ òmìnira àti ìjàjàgbara tó ń jà fáwọn obìnrin bó ti dé sí ìgbọ́ wọn ọjọ́ ti pẹ́. Wọ́n ní àwọn wá fi àtìlẹ́yìn wọn hàn fún ni. Wọ́n ní ojú òsì ní tì wọ́n láti jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ bí kábíyèsí bá gbà wọ́n láàyè tó bá sì fọwọ́ sí fún wọn. Onírúurú ẹ̀bùn òní wọn kó wá fún mọ̀rẹ̀ mi lọ́jọ́ náà. Bẹ́ẹ̀ ni oúnjẹ ìṣàlejò lóríṣiríṣi ń wọlé. Àfihàn rọ̀gún wá dàbí ọjà. Wọ́n rọ ọmọ rẹ̀ mi pé kó má lọ síbi kankan mọ́. Pé irúṣẹ́ ribiribi tó ti gbé ṣe ní ilẹ̀ fẹ̀ kó tún ṣe irú rẹ̀ náà lọ́dọ̀ wọn. Wọ́n ní àwọn ní àwọn ọ̀dọ́ lóbìnrin tí ò bá wọn bójútó, tí ò bá wọn kọ́ ní iṣẹ́ ọwọ́, tí ò bá wọn kọ́ ní iṣẹ́ ilé, tí ó sì bá wọn kọ́ ní bí a ṣe ń tọ́jú ọmọ tọ́jú ọkọ. Wọ́n ní irú ènìyàn rere bí èyí làwọn ń fẹ́ ní ìlú àwọn. Láàrin àwọn obìnrin wọ́n tilẹ̀ ṣèlérí fún pé bí ò bá tì lọ́kọ yóò rí ọkọ tó dá láàrin àwọn ìgìrìpá ìlú náà. Ọ̀rọ̀ wa lè tó bí eléyìí kí ẹni tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀n má lè fèsì. Mọ̀rẹ̀mí fi yé wọn pé bí inú òun ṣe dùn tó lónìí náà ni ìbànújẹ́ ṣe gba ọkàn òun. Ó ní bí òtútù ṣe mú un lóde ara nínú òun gbóná bí ajere tí ó ń họrú lálá. Ó lóun dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, òun dúpẹ́ lọ́wọ́ Sámúṣẹ́gi, òun sì dúpẹ́ lọ́wọ́ Ìyálọ́dún Ẹ̀sìnmi rẹ̀ fún àtìlẹyìn tó gbọ̀ngbọ́n tí wọ́n fún òun. Ó lóun mọ̀ pé ìròyìn iṣẹ́ kékeré tó ń ṣe láàrin àwọn obìnrin òkèrèwé lè di ohun tí gbogbo àgbáyé ń gbọ́. Ó ní bọ́bọ́ wá jẹ́ pé aburú ni iṣẹ́ tó ń ṣe nígbà náà bí yóò ṣe tàn káàkiri náà rèé. Ojú ewé 84 ibẹ̀ náà la wà nínú ìwé Mọ̀rẹ̀ mi Àjàsọ̀rọ̀. Ẹ já sáré sẹ́mu mi díẹ̀ ná, tá a bá padà dé, àmọ̀tẹ́ sọ̀wọ́ iwájú.

0: wípé a kábọ̀ padà sórí ètò àyọkà ní ìkànnì yìí. Ẹ jẹ́ mọ̀ tẹ̀síwájú ní ojú ewé 84 nínú ìwé Mọ̀rẹ̀mí Àjàsòrò. Mọ̀rẹ̀mí sọ̀rọ̀, ó ṣàlàyé fún wọn pé ọkàn bí lè òun kúrò ní ìlú nítorí pé àwọn lòdì sí ìwà búburú tí ọkùnrin kan hù sí ọmọdébìnrin kan báyìí. Wọ́n ní àwọn fọkùnrin náà wá síwájú àrólé. Wọ́n ní àṣẹ àṣìṣe ńlá gbáà làwọn ṣe. Àwọn obìnrin tó ń tẹ́tí sí Mọ̀rẹ̀mí kọ́ ha pé kí ló dé tó bẹ́ẹ̀, pé wọn ò ṣe nǹkan tó burú fa, pé ṣẹ̀bí ìdájọ́ òdodo ni wọ́n fẹ́. Mọ̀rẹ̀mí ní bó ṣe yẹ kó rí nìyẹn. Àmọ́ àṣìṣe ńlá gbáà ló jẹ́ fáwọn. Ó ní àṣìṣe nítorí pé ọkùnrin náà kì í ṣe ẹni yẹpẹrẹ láàrin ìlú. Bẹ́ẹ̀ ló tún jẹ́ àṣìṣe nítorí pé ọkùnrin náà lówó. Àṣìṣe gbáà ni nítorí pé olóyè ìlú ni. Ó sì tún jẹ́ ọ̀rẹ́ àbíẹ̀sí. Àròlé wí a jẹ̀bi o, a sì jẹ̀bi ọ̀rọ̀ náà rè ní. Ọ̀sẹ̀ kí mo sẹ̀rẹ̀ ní o, ìkùnà kí mo kọ̀rẹ̀ ní. Gbùrù tí mo fàrẹ̀ ní o, mi ṣe ju bẹ́ẹ̀ lọ o. Kí àròlé fi wí wọn ò fẹ́ rí gbẹ̀mí lórí àtìtán lẹ́fẹ̀. Ìyàlẹ́nu ni ọ̀rọ̀ yìí jẹ́ fún àwọn tó ń gbọ́rọ̀ Mọ̀rẹ̀mí lọ́jọ́ náà. Wọ́n ní ohun tí àròlé sọ ni pé olóyè lè ṣe aburú tó wù ú kó sì mú jẹ. Ó ti di ẹran aṣẹ̀málù. Mọ̀rẹ̀mí dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọbìnrin ilé ìlá fún ààjò ohun tí wọ́n ṣe. Ó gbà wọ́n níyànjú pé káwọn náà máa ṣe rere, kí wọ́n tẹpá mọ́ṣẹ́, pé ọwọ́ ẹni kì í tan ní jẹ, pé kí wọ́n má sọ̀ra wọn dìgbà ẹ̀wù dání lọ́wọ́ àwọn ọkọ wọn, pé ọkọ gbígbangbágbọ̀n ni kí wọ́n máa ṣe, pé oníyẹ̀yẹ obìnrin ló ń wo ọwọ́ ọkọ kó tó ra irú, kó tó ṣe irun, kó tó tọ́jú ara rẹ̀. Ó lóníyẹ̀yẹ obìnrin náà ló ń sọ rẹ̀ di ajá àgbèrò nítorí kó lè rówó gbà lọ́wọ́ àwọn ọkùnrin. Inú àwọn obìnrin náà dùn lọ́jọ́ náà, ó kọjá bẹ́ẹ̀. Kí wọ́n tó túká, ọ̀rọ̀gún fi yé àwọn obìnrin ìlú pé kò ṣeéṣe fún Mọ̀rẹ̀mí láti dúró sọ́dọ̀ òun. Ó ní àṣẹ tí àròlé pa gbọ́dọ̀ di mímú ṣẹ. Bí àwọn bá sì rí àṣẹ náà kọjá, tí àròlé ọlọ́fin bá gbọ́ pẹ́rẹ́, wàhálà ni yóò dà fún òun àtàwọn ìjòyè òun. Mọ̀kànmọ̀kàn rẹ̀ yóò sì kan aráàlú lápapọ̀. Ní kábíyèsí ilé ìlá ló bá bí Mọ̀rẹ̀mí. Ǹjẹ́ ọmọ ọmọdébìnrin yìí? Kábíyèsí nawọ́ sí ọmọ tó dúró tì í nígbà tó ń bi Mọ̀rẹ̀mí léèrè. Ó náà wo ọmọkùnrin jọ̀gọ̀lọ̀ náà. Ó wò ó, ó tuntun wò, olóhùn ò mọ̀. Ó ní ojú òun ti fò ó. Ó ní òun mẹnì kankan nínú ìlú yìí. Kábíyèsí, bójú àlejò bá tóbi bí àgbáàrín, ìwọ̀nba ènìyàn lọ́mọ̀ máa dámọ̀ tó tó ṣe bí òwe o. Kábíyèsí náà bá dáhùn, ó pà mí. Ọlálọ́mí nìyẹn, ọmọ ọ̀ranyàn. Oṣù kẹrin tó ti sá wá sọ́dọ̀ mi láti ìlú Ọ̀yọ́ rèé. Ó ní bàbá òun ti gbóná jù, kò sọ́jú àwọn pàápàá. Ogun ló ń jà kiri òrèrè. Ó lóun náà fẹ́ dá dúró kóun ní ibùjókòó tún. Kábíyèsí ṣàlàyé pé bí Ọlálọ́mí ṣe rí kélébé yẹn, iná ni ọfà tó ń dé kọ́rùn. Ó ló ti kọ́ ọfà síta lọ́dọ̀ àwọn tápà àwọn ọnùbẹ́ lókè àríwá Ọ̀yọ́. Ó ní àgbẹ̀ tó mọ̀ nípa iṣu ànàmọ́ ni. Ó ní ọmọ ìlú àgbègbè òkè Ọya ni ìyá rẹ̀. Obìnrin náà rẹwà púpọ̀. Ó ní ìyá Ọlálọ́mí máa ń dé àtẹ rebete kan báyìí tó máa rí rebete lórí rẹ̀. Ìyá ìrù ìdí ọ̀kẹ́ ló fi bu ẹwà kún àtẹ náà. Kábíyèsí ni ọjọ́ tí ọ̀ràn míyàn mú obìnrin náà wá sọ́dọ̀ òun ló ń wò yìí. Ó ní Ọlálọ́mí pé ọmọ ọdún mẹ́ta nígbà náà. Ó ní ìyá rẹ̀ ṣèyàn púpọ̀ o. Ó ní àfìgbà tí òun gbọ́ pé ọ̀ràn míyàn ti kọ̀ sílẹ̀. Mọ̀rẹ̀mí kọ́kọ́ wòye pé àlàyé tí Kábíyèsí ń ṣe nípa Ọlálọ́mí kọ̀ọ̀kan kò ní nǹkan ṣe pẹ̀lú òun àdojigodogbò. Àmọ́ nígbà tí Kábíyèsí sọ̀rọ̀ débi pé Ọlálọ́mí ń pètè àti dá ìlú tirẹ̀ sílẹ̀, ó wòye pé èrò ọkàn àwọn méjèèjì papọ̀. Nígbà tó tún gbọ́ lẹ́nu Ọlálọ́mí fúnra rẹ̀ pé òun ò nífẹ̀ẹ́ láti bá Mọ̀rẹ̀mí kọ́ wọ̀rìn pọ̀, inú Mọ̀rẹ̀mí tún dùn. Ó ní ọkọ òun ni Ọlálọ́mí o. Òun gbà kó tẹ̀lé òun. kó lè jẹ́ aláàbò àti olùrànlọ́wọ́ fún òun nínú akitiyan òun níbi tí òun bá tẹ̀dú sí. Mọ̀rẹ̀mí ti pinnu láti lọ dá dúró. Ọlálọ́mí náà sì fẹ́ lọ dá dúró. Àwọn méjèèjì làwọn jọ fẹ́ kọ́wọ̀ rìn. Ojú ewé kẹtàdín ní 150 ibẹ̀ náà la wà. Ibẹ̀ náà ni orí 15 parí sí. Àṣìṣe ńlá. Ẹ jẹ́ mọ̀ tẹ̀síwájú ní orí 16 ti ṣe ojú ewé 18. Ìwé Mọ̀rẹ̀mí àjàsòrò òun náà ni o.
1: Ayọ́ka, ayọ́ka, ayọ́ka.
0: Ṣé ni jẹbẹtẹ gbọ́mọ lólùjọba lọ́wọ́ tí ò mọ ohun tó lè ṣe mọ́? Ẹkù tí ó dé láàrí tẹ́lẹ̀ tá ń wíjọ́. Ọdẹ pàápàá là ń wá báyìí tá à ti rí. Ṣé bàbá rọdẹ?
1: Látinú àwọn ìwé ìtàn àròkọ lítírẹ́ṣọ̀ tó ṣe iyebíye látọwọ́ àwọn òǹkọ̀tàn tó yááyì tó gbámúṣe, bàbá, màmá, bọ̀ọ̀dá, àǹtí àti ẹ̀yin ọmọ ilé ìwé gbogbo, ẹ̀tẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbádùn ètò Ayọ́ka fún ọgbọ́n bàbá ọgbọ́n ìmọ̀ àti òye tá a kọ nínú àwọn ìwé ìtàn tó dùn mọ̀rìnmọ̀rìn yìí tá a fi gbáyè rọrùn. Ẹ máa tẹ́tí sí ètò Ayọ́ka lórí ìkànnì Diamond FM ní déédéé 7:00 àárọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé. Ètò Ayọ́ka látẹnu ìfẹ́ Olúwa Adébáyọ̀. Ẹ gbádùn ẹ̀ bíi kàásì nǹkan.

ní orí kẹrìndínlógún wàyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní ọlọ́fà gangan. Ta ni ọlọ́fà gangan? Ẹ jẹ́ ká máa bá ìwé yìí bọ̀. Nígbà tó pé ọjọ́ méje géere tí mọ̀rẹ̀mí ti dé sí ọ̀dọ̀ rọ̀gùn ilé ìlà ló di gbádàgbọ́ rẹ̀ tó mú ìrìn àjò pọ̀n láti lọ dá ìlú tuntun tiẹ̀ sílẹ̀. Àwọn èèyàn tó kó lẹ́yìn ò níye Ifáyẹmísí àti Ifábùmí wà nínú àwọn èrò tí wọ́n wọ́ tẹ̀lé. Ìyá Yẹmísí tiẹ̀ gbé gbóná fún ọmọ rẹ̀ pé kò gbọ́dọ̀ tẹ̀lé àlejò gbòdògbò tí àwọn kò mọ ilé rẹ̀ tí wọn kò mọ ọ̀nà rẹ̀. Àlejò tí kò tí lò ju ọjọ́ mẹ́fà péré tí wọn ò sì mọ ẹyẹ tó ṣú. Ohun táwọn sì gbọ́ nípa rẹ̀ ni pé wọ́n lè nílùú ni, pé alárìnká ni, pé ìrìn bọ̀rọ̀ ò ló ń rìn kiri, pé báwo lòun ò ṣe tún la ojú òun sílẹ̀ tọmọ kan ṣoṣo tí Ifáyọ̀ǹda fóun yóò tún bọ́ sọ́wọ́ àlùmọ́ngèrè ẹ̀dá, pé tó bá tiẹ̀ tún jẹ́ èèyàn gidi ìbátún sàn díẹ̀. Àmọ́ nígbà tí mọ̀rẹ̀mí gbọ́ kò fọ̀rọ̀ náà ṣe ìbínú rárá. Ó gba ìyá Fáyẹmísí níyànjú, ó fi ọkàn rẹ̀ balẹ̀ pé aburú kan ò ní ṣe ọmọ rẹ̀. Ó ní ọmọ tuntun kì í ṣe àkọ́pà àjẹ́, ó ní ẹni tó mọ erin ní ferin ṣeré. Ó ní kìyá Fáyẹmísí yọ̀ǹda ọmọ rẹ̀ pé dídùn lọ́sàn ó so. Ìgbà tí Fáyẹmísí tiẹ̀ ti nífẹ̀ẹ́ láti bọ́ òun lọ, ó ní bágbà ò bá jẹ́ kọ́mọdé pa tó ẹnu rẹ̀ nígbà mìíràn. Àgbà ò ní lè mọ ohun tó wu ọmọdé, ó lóhun tó bá ti wu ọmọ jẹ kò ní run Fáyẹmísí nínú rárá. Ó dé inú rẹ̀ kò dé inú rẹ̀. Ìgbà tí àwọn àgbà ilé bíi mélòó kan tún dá sí i lòun náà ti sí mẹ̀dọ̀ ó gbà ká mú. Ó retí èyí tó lódùmarè yóò ṣe lórí ọjọ́ ọ̀la ọmọ rẹ̀. Ọlọ́lọ́mí ọlọ́fà gangan ọmọ ọ̀ràn míyàn wà lára àwọn tó tẹ̀lé mọ̀rẹ̀mí. Ó ní mọ̀rẹ̀mí fi ṣe olórí ẹ̀ṣọ́ rẹ̀ ṣe ọ̀dẹ̀ ọ̀rán ni. Ọdẹ àkìyà ni Ọlálọ́mí ń ṣe. Ọ̀rọ̀gùn ilé ìlà yan ìjòyè kan pẹ̀lú rẹ̀. Ìjòyè yìí ni igbákejì àwòrò ìlú ilé ìlà. Kẹ wá wo òjò ẹkún tó ń dà lójú àwọn èèyàn bí ọ̀wàrà òjò. Afẹ́bí ẹni pé ó ti tó ogún ọdún tí mọ̀rẹ̀mí ti ń gbé láàrin wọn ni. Ọkàn àwọn èèyàn gbọgbẹ́, pàápàá jùlọ àwọn obìnrin tí wọ́n gba tiẹ̀, tí wọ́n sì rò pé yóò tẹ̀dó sí ìlú wọn, yóò sì tún máa ṣe iṣẹ́ rere tí wọ́n mọ̀ ọ́n mọ́. Àmọ́ wo ni kí ajẹranpẹ́ lẹ́nu lọ̀rọ̀ náà jẹ́ fún wọn? Kò ti sí ipá kan tí wọ́n lè ṣà. Lẹ́yìn tí wọ́n ti rin ìrìnàjò fún odidi ọjọ́ kan gbáko, wọ́n dé ibì kan báyìí lábẹ́ igi kan. Ọ̀tún ọ̀dọ́lé tí ó jẹ́ olóyè nínú ikọ̀ náà ní kí mọ̀rẹ̀mí yọ̀ǹda ayẹlé funfun kan, ilé ìtumulọ́wọ́. Ayẹlé náà fò pìrí, wọ́n sì fojú tọ ẹyẹ náà lọ bó ti ń fò lọ ní sánmọ̀. Nígbà tí wọ́n rí i lọ́ọ̀kan pé ó bá sórígi ńlá kan rẹ̀gẹ̀dì kan báyìí, ó ní wọ́n gbéra, wọ́n sì tọ ipasẹ̀ rẹ̀ dé abẹ́ igi náà. Nígbà tí wọ́n dé abẹ́ igi ọ̀hún, kí ni wọ́n ṣe? Ó jẹ́ ewé 99 ibẹ̀ la wà. Ibẹ̀ la sì máa dá wọn dúró lórí ètò lónìí ká tún fi ìpàdé sí ọjọ́ mẹ́jọ nígbà tá a mọ̀ nǹkan tí àwọn ọmọ rẹ̀ mi àtàwọn tó kó lẹ́yìn ṣe nígbà tí wọ́n dé abẹ́ igi tí ẹ̀yẹ bà sí. Ètò ayọ́kàrẹ́ ẹyin náà gbé polówó ọjà yín wá. Ẹ wáṣọ onígbọ̀wọ́ ètò yìí lowó tí ogun pa. Ẹ kàn sí ẹ̀ka ìtajà wa kẹ̀yìn sọ pé ètò ayọ́kà lẹ́yìn náà fẹ́ ṣe onígbọ̀wọ́ rẹ̀. Ìyẹn onílé ìwé olókoòwò kéékèèké àti olókoòwò ńlá ẹ gbé polówó ọjà yín wá o. Babatunde Azeez Oloyewan olóòtú ètò yìí ti Nels D Daniel Afolabi ti òjẹ́ ọlọ́wọ́ bọ́tìnì mi ti ń bá mi tó gbogbo ẹ̀ papọ̀ kí gbogbo kó lè bá kan sí. Ìfẹ́ Olúwa Adébáyọ̀ lóko mi tí mo ń dágbére pé inú ayọ̀ tí mo fi yín sí náà ní padà bá yín lọ́jọ́ mẹ́jọ. Ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, torí pé pẹ̀lẹ́ báyìí la fi pàmókùrù pẹ̀lẹ́.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ha bù.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà jẹ́gun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi mẹ́tù àbí bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù tá wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: obìnrin mi sọ̀tà tó tún rinlẹ̀ dòdò.

0: 107.7 FM.
1: The time is 9 o'clock.
2: Ago mẹ́sàn-án ti lù.
3: Ó ti lalẹ̀ bí oṣù Màrì. Ètò kan ṣoṣo bíi tẹ́rẹ̀ ọ̀sán sún. Gbàgede àjọrò dé kí gúdugbe ọ̀rọ̀.

láàfin àgò láàfin àgò láàfin o Diamond 88.7 FM nílé ìlọrin òní tún ní Sátidé ta pè lábàámẹ́ta àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àmọ̀kó kìkì orí rẹ̀ o agbéga ayìn àṣẹ lọ́ba kí làbá fi fẹ́lẹ́dùmọ̀rẹ̀ bí kì í bá ṣọpẹ́ kí làbá fi fẹ́lẹ́dùwà bí kì í bá ṣe ká mọ yìn gbogbo ìgbà ó ń dá wa sí ó ń pa wá mọ́ àárín ìrìn àjò à ń lọ láyọ̀ à ń bọ̀ láyọ̀ àti àlàáfíà ta ló dàbí ìrẹ́nú àwọn ọ̀run ọba tí jí ni ọba tí pa ni ọba tó mú ni wà láyé wà láàyè nínú àlàáfíà ara kí la ò ní yìn sí àìkú àìsá àìdíbàjẹ́ ọba alààyè tí gbénú ìmọ́lẹ̀ ọlọ́run òtítọ́ àmọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ o bó o tún mu wà rí ìmọ́lẹ̀ alààyè tòní àdúpẹ́ ọ̀pẹ́ ọ̀pẹ́ náà làá mọ̀ dá ni mo ṣe wípé àgò láàfin rẹ o bàbá.

ìlú wọn nígbàtí olóyè ọsọlọrí ọrẹ rẹ ló bá fi tó létí wípé wọn mà ti ń pète pèrò àti fi ọjẹ ọba nílùú ìgèdè èkìtì yìí o gbọ́n ni ọmọ ọba aládésùrú bá dáhùn ó yarí ó fárígá wípé kò sí ohun tí jẹ́ bẹ́ẹ̀ òun kò ní jẹ́ ọba kankan nítorí àìdùnnú rẹ̀ sí ọ̀rọ̀ yìí ló bá kọ lẹ́tà kan tí ó fi gbólóhùn ọ̀rọ̀ ránṣẹ́ sílé ṣùgbọ́n ọlọ́run mọ bí ó ṣe ń ṣiṣẹ́ rẹ̀ ló bá fi lẹ́tà yìí fún ọ̀rẹ́ rẹ̀ pé kó bá òun kàáwò èyí táwọn olóyìnbó ń pè ní kó pẹ̀rí ìzí rẹ̀ kí òun tó fi ránṣẹ́ lọ̀rẹ́ rẹ̀ bá sọ wípé kí ó má fi irú lẹ́tà bẹ́ẹ̀ sọwọ́ sí wọn o nílùú ìgèdè èkìtì ó sì gbà sí ọ̀rẹ́ rẹ̀ lẹ́nu olóyè jẹ́ ọ̀dọ̀fin tí ṣe balógun ìlú ìgèdè bá pe ìpàdé pàtàkì fún gbogbo ọmọ ìlú ìgèdè èkìtì ní ìbẹ̀rẹ̀ ọdún 1959 ṣe bí òun ni kásílọ̀ tí ó ń ṣojú agbègbè adó nígbà náà ilé olóyè àró fámórótì ni wọ́n sì ti ṣe ìpàdé yìí tí gbogbo àwọn olóyè àgbà nílùú ìgèdè pé síbẹ̀ ibi tí wọ́n ti ṣe àpérò lórí ọ̀rọ̀ àtìyàn onígèdè tuntun nítorí onígèdè tàná nígbà náà ó ti wájà lẹ́yìn ìpàdé àpérò òlú yìí ni wọ́n bá kọ ìwé sí ìjọba ìwọ̀ oòrùn nílùú ìbàdàn fún ìbuwọ́lù ìtàmọ̀ sí àpúrúvà níbẹ̀ lọ́dún 1959 yìí ni ìjọba buwọ́lu ìyànsípò ọmọọba james adélùsì aládésorú bí onígèdè tìlú ìgèdè èkìtì kí wọ́n tó ṣe yìí o wọ́n ti gbé lọ síwá wọ́n ti gbé lọ sẹ́yìn wọ́n ti dáfá wọ́n ti rí pé ọmọọba james adélùsì aládésorú náà ni ọba kan nílùú ìgèdè èkìtì bí wọ́n ṣe gba ìwé ìbuwọ́lù báyìí ni wọ́n bá dá ọjọ́ ìfinijòyè wípé ọjọ́ 26 oṣù kẹfà ọdún 1959 làwọn yóò fi kábíyèsí tuntun sórí oyè nígbà tí wọ́n sì fi ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe yìí wọ́n ò fi lọ ẹni tí wọ́n fẹ́ fi sórí oyè o wọ́n ti gbà ifá ti dáhùn wípé òun náà làwọn ò fi jẹ́ òun sì ń gbèlúù lọ ráńtí ẹ̀ kò wá ku bí wọn yóò ṣe sọ fún ẹni tí gbogbo ìlú fẹ́ yìí kò ku bí ẹ ó ṣe mú un wálé láti àjò tó wà ni ọ̀kan nínú àwọn ọmọọba bá gbà láti lọ mú wá èyí ò ní ọmọọba simeon aládésorú nítorí ọlọ́gbọ́n ènìyàn ni tó sì ní òye lọ́pọ̀lọpọ̀ ló bá ní kó lọ ọ̀nà tí ó bá mọ̀ láti mú àbúrò rẹ̀ wálé ló bá mórí lèlú lọ́ra tó sì mú ìwé tí ìjọba buwọ́lù lọ́wọ́ wípé wọ́n ti yàn án bí onígèdè ìlú ìgèdè tuntun ọjọ́ monday ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 1959 ló dé ìlú lọ́ra nígbàtí yóò fi dé ìlú lọ́ra ló bá rí arákùnrin rẹ̀ tí ó ti ń jáde lọ níbo ló ń lọ ó ń lọ bí ìkómọ́ tó fẹ́ lọ́rọ̀ yìí ṣe ètò ìsọmọlórúkọ fún ọmọ ìjọ wọn kan tó ṣẹ̀ṣẹ̀ bímọ bó ṣe rí ẹ̀gbọ́n rẹ̀ aládésorú ó wò wípé ṣé kò sí o ṣùgbọ́n ó wòye pé ohun kan ṣáà ni yóò gbé wá sí ìlú ìlọ́ra yìí ni ẹ̀gbọ́n rẹ̀ bá sá jẹ́ kí ó ṣe iṣẹ́ tí wọ́n ran tán nígbà tó ṣe tán ló bá jíṣẹ́ tí ran wọn láti lé ló bá gba ohun tí kádàrá àti àyànmọ́ rẹ̀ fẹ́ èyí ò ní james adélùsì aládésorú wọ́n bá morí lé ìlú ìgèdè èkìtì èyí ò ní nífẹ̀rẹ̀ ọjọ́ tuesday ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 1959 ni wọ́n gba ti ọ̀nà ìbàdàn gbogbo bí wọ́n ṣe ń lọ lọ́nà èrò tó wà lọ́kàn onígèdè tuntun ni ọjọ́ náà ni wípé ṣé òun wàá fi gbogbo àwọn ọmọ ìlú ìlọ́ra tí òun ti bá sọ̀rẹ́ yìí ṣé òun fi wọ́n lẹ̀ ni gbogbo ìbáṣepọ̀ tó wà láàrin wọn yìí ṣé òun wàá pàdánù rẹ̀ yìí náà ni nítorí pé ó ti ń gbèlú ìlọ́ra ọjọ́ ti pẹ́ àmọ́ nígbà tá a sọ̀rọ̀ rẹ̀ yìí náà kò tí ì ju ọmọ ọdún 36 lọ o ọmọ ọdún 36 wọ́n ṣáà mọ́nà ìgèdè èkìtì pọ̀n ìpèníjà tí ó wà bóun bá tiẹ̀ wá jọba irú ìpèníjà wo ni ó wà láàrin wọn báwo ni

0: kábíyèsí kádíọpẹ lórí kípà tó pẹ lẹsẹ Israel Majesty ọba James Adelusi Aladisolu kejì ti ṣe onígede ètò ìlú gede mo wá fẹ bèrè àwọn ìbéèrè kan àbí méjì 091-365-56952 091-365-56952 ni ọba James Aladisolu yìí ni wọ́n kọ́ ẹ̀kọ́ iṣẹ́ fọ́tò yíyà nílùú ìsẹ́yìn.
1: Orebete.
0: Ọba onígede ìtìlú ògede náà ni a sọ̀rọ̀ nípa wọn lónìí a ti sọ bí a ti bí wọn a ti sọ bàbá wọn tí ó wà lórí oyè ṣáájú àkókò yìí. Hello. Ẹ káàsán orúkọ yín bolẹ̀ tí ń pè wá o.
1: Orúkọ mi ni Ambassador Zakari Yao láti
0: Logondoroko. Ambassador.
1: Láti Logondoroko.
0: Zakari Yao láti ìlú Ògbóńdóróko.
1: Náà.
0: Ògbóńdóróko.
1: Náà.
0: Ẹ dárúkọ bàbá tí ó bí ọba James Aladesuru. Ẹ dárúkọ bàbá tó bí ọba tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí àti pé ọdún wo ni a joyè.
1: Bàbá tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí orúkọ wọn ni Agun ọba Agunsóyè ọba Agunsóyè bí oṣù.
0: Mo ń gbọ́.
1: Ọba Aládé Agunsóyè Aládésolú Agunsóyè bí oṣù ọdún 1940 sí ọdún 1981.
0: Ẹ gbá o ẹ ṣe. Adúpẹ́ èmi náà rí pé ṣe ha ẹ gbá ẹjá tún máa mú mi ṣe lábala mi tá a fẹ́ wọlé sí báyìí ẹ ló. Hello. Orúkọ yín bolẹ̀ tí ń pè wá o. Mr. Ọláyinka láti agbègbè Taiwo. Ọjọ́ wo oṣù wo ni wọ́n fi bàbá wa yìí jẹ ọba nílùú Gèdè Èkìtì?
2: Ọjọ́
0: Tuesday 1959. Ọjọ́
2: Tuesday.
0: Ẹ̀mi ìsọ ọjọ́ tí ó mi ìsọ ọjọ́ tí ó wọ̀ lù.
2: Ọjọ́ tó fi ọjọ́ yìí lẹ́ni
0: 1959. Ọdún mi ìsọ ọdún ọjọ́ ni mo pe ọjọ́ àti oṣù tí wọ́n fi wọ́n jẹ oyè gẹ́gẹ́ bí onígede ìtìlú Gèdè Èkìtì. Ọpàkàsọ. Lábẹ́ bẹ́ẹ̀ náà ni mo sọ fún yín pé ọlọ́ta àti ìlú ọ̀tá Wórì ní ìpínlẹ̀ Ògùn wọn ti pé ọmọ ọgọ́ta ọdún ti jó tayọ̀ ní gbogbo ìlú ọ̀tá Wórì àti gbogbo agbègbè ọ̀tá àti gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá fi wà níbẹ̀ lánàá tó fi mọ́ kábíyèsí ọ̀jájákejì ọ̀jájá fìdí ọ̀tẹ̀jọ́lẹ̀ ọ̀ọ̀ni ríṣà iléèfẹ̀ ni àti gbogbo àwọn ọba lọ́ba jàǹkànjàǹkà nílẹ̀ Yorùbá ni pé jùgbọ́sẹ̀ síbẹ̀ yóò ní ọba Professor Adeyemi ọba Lalẹ́ngẹ́ tí wọ́n fi jẹ ọmọ ọgọ́ta ọdún àti wọ́n pé kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kẹsì ọba kó sì jẹ́ kó pẹ́ 091-365-56952 náà lẹ́ fi wọlé sí ilé àgodo níhìn-ín nígbàtí àrìn tí. Hello.
3: Àgùláàfin o. Ẹ
0: kú ètò
3: tó
0: mọ
3: pẹ̀lú Diamond Dome of Fun
0: lókè o. Àmì o. Ẹnikákí wa ni. Àdúpẹ́ o. Ẹ ṣé o. Àdúpẹ́. Mo láyọ̀ láti sọ fún yín pé ọba Moses Onímọ̀yẹ Ìwédùmọ̀yẹ kínní onígbèsì tìlú ìgbèsì to wa ni joba ibile isin ni ipinle Kwara won mo ti gba ominira o lowo awon ajinigbe won ti gba iyonda Olorun ti du won le lato wo awon ajinigbe won kan sa dede wo afin kabiyesi ni ati lu igbesi ni won ba gbe oba atawon kan lo adupe o ipe Olorun ti je ki oba yi ko pada wale layo ati alaafia abo Olorun yo mo daju lori gbogbo kaluku ati agbegbe wa o 09136556952 Agola fin o
2: Ekweto
0: adupe o
2: mo beere ni mo ta beere ni
0: ibeere tani eni ti won se ipade nile re lati fi enu sokan wi pe baba wa James Adelusi ni won fi je oye
2: ile egba won to je counselor ni Ado district nigba na mi ranti oruko won
0: ranti oruko e gba bere na nu sa emi ko mo ni tani kini oruko won
2: O pakaso sa.
0: Ah, mo se fe keni kan gbe bon Golden Hand yi lo ni o. Golden Hand ni afun yin lebun ebun si se die. En to gba to se to ko jansin o mo pe ebun ohun se die. Golden Hand saboke, elo agola afin o. Eni di bere ni o. Se ni di bere.
2: Afe down.
0: Ibere. Okay. Eja se bayi baba se le ni eji bayi odun wo ati pe o ti to odun melo bayi ti baba wa kabiyesi oba alade sun ti wa lori apere
2: won ti ke 67 years
0: ero be abe mo be
2: won ti pe be awon odun to de jeje won je ni 26 years so gugu apapo wa je 93
0: gugu apapo re wa je 93 wale ba oruko yin sa
2: Sunday olori ebi lati Saboki
0: Sunday olori ebi eyin le tun pe pada Sunday olori ebi lati Saboki e pe number 3 to keyin number 4 to keyin number yin
2: 9141
0: lo keyin number yin olori ebi lati Saboki e se eyin le gbebun Golden Hand to ninu e se adupe mo layo lati fi to yin leti wipe kini kan te mo gbadun laye ijo ngo en tin ba nkoja ni agbegbe ilu to ba ku lajase tin lo fa kini kan mo dun to ya gbe ba ti de ori bridge to la ajase ati ilu ijagbopo un le ti mo gborun re te fi wolu ofa kini o nbo lona mo gbadun re o bo ba se je bo ba se ri a je ke mo mo lori eto yi won fe ke so pe kini bayi ni o awon kini kan bo lona dede gbo awon ti gbadun re ngba ti wa ta gbogbo wa wa kekeke abi ta dagba die o ti de o odun 17 re ti o dabi eni pe kini ohun ti kuro lagbegbe yi amo o ti pada de bayi o gbogbo en te ba mo e fi sikun ara yin e mo gbon gba to baya o agola fi na le to yi e je gboriki ilu gede le kan si ka to ko lori eto awon go mi ti lo won ti se won si mi latoki lohun wi pe ojo ti lo lojo to ni olaji de ve am lori ko temi titi jamejo ni agola fi o

0: battle yen. Iwo na se okan o ti mo ko ti mo lose battle. Shocker o ti mo lose battle. Se ki se pe gbogbo gba e wo kini o le da mo. Mo ni enikan ti o ba soro nipa Nigeria ni e wo Nigeria yo le da mo. Nibi o si wa lara awon to mo ngbadura. Hallelujah. Now kilo wa so mo pada sinu igbekun mo pada sinu igbekun je ki okan re ye pada je ki okan re ko di okan ake je ki okan ko di okan ake iwe galatia ori karun ese kini o soro wi pe ka duro ninu ominira eti ape wa si galatia ori karun ese kini
1: nitori na eduro sisin ninu ominira na
0: eduro sisin ninu ominira na
1: eyi ti christ fi so wa di ominira kesi ma se tun fi orun bo ajageru mo
0: e mo ki orun bo ajageru mo iwo ta ti gba kuro ninu ide iwo ta ti gba kuro lowo ese iwo ta ti gba kuro lowo agbere iwo ta ti gba kuro lowo ọtí mímu iwọ ta ti gba kúrò lọwọ olè jíjà iwọ ta ti gba kúrò lọwọ ìkorò ìkorò ọkàn sí ọmọ nìkejì iwọ ti a ti gba kúrò ní ọwọ àìnídáríjì mọ padà síbẹ̀ mọ padà sí ayé àtijọ́ mọ fi ohun ti Ọlọ́run fi to gba ọ kúrò mọ fi ṣeré mọ fi ṣeré ẹ wo ṣe ẹrántí Jósẹ́fù ẹrántí Jósẹ́fù ẹrántí wípé temptation tó wá síwájú ẹ he didn't negotiate it nígbà tí ìyàwó Pọtiféèrì tó dì í mú kí ló sọ bíbélì sọ wípé ó sá kúrò níbẹ̀. Now, ìtúsílẹ̀ wà gẹ́gẹ́ bí ẹni tá a gbà kúrò nínú ìdè. Ìtúsílẹ̀ wà ó gbọ́dọ̀ sọ wá di ọmọ ẹ̀yìn ni. Ó gbọ́dọ̀ sọ wá di ọmọ ẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ ń lọ sí ilé ìjọsìn nítorí wípé wọ́n fẹ́ ìtúsílẹ̀. Wọ́n ń gba àdúrà. Wọ́n sunkún. Wọ́n ṣubú lulẹ̀. Wọ́n ò gbé tó bá yá ẹ rí wípé wọ́n á gba nǹkan tí wọ́n fẹ́ yẹn ṣùgbọ́n ẹ gbọ́ eléyìí kì í ṣe kristẹni rárá ohun tí Jésù ń sọ fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ò ní wípé kí wọ́n wá di ọmọ ẹ̀yìn o nílò láti dàgbà tó bá ti fi ayé ẹ fún Jésù o nílò láti dàgbà o nílò láti wà pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run èyí tó tún jọ bí rẹ̀ o ní wípé ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì ìwé Jọ́hánù orí kẹjọ ẹsẹ 31 ẹsẹ 32 sórí tó bá ti lè gbọ́ kúrò nínú àjàgà nǹkan kan wà o nílò kọ́kọ́rọ́ kan èyí tí ó mọ tẹ̀lé káàkiri tí wàá mọ lò láti ṣílẹ̀kùn láti tì kọ́kọ́rọ́ yẹn o náà ni Jọ́hánù orí 8:31-32.
1: Nítorí náà Jésù wí fún àwọn Júù tí ó gbàgbọ́ pé bẹ́ẹ̀ bá dúró nínú ọ̀rọ̀ mi.
0: Ẹ gbọ́ ó ní tẹ́ ẹ bá dúró nínú ọ̀rọ̀ mi.
1: Nígbà náà ẹ̀yin ò sì jẹ́ ọmọ ẹ̀yìn
0: mi
1: nítòótọ́.
0: So tó o bá ti fẹ́ gbára rẹ tó bá ti fẹ́ kúrò nínú àjàgà o gbọ́dọ̀ dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run.
1: Ẹ ó sì mọ òtítọ́. Òtítọ́ yóò sì sọ yín di òmìnira.
0: Ó ní ẹ ó mọ òtítọ́. Òtítọ́ yóò sọ yín di òmìnira. Kí ló dẹ̀ ṣẹlẹ̀? Ọ̀rọ̀ tó wá ń kà yẹn, ọ̀rọ̀ tó ń gbọ́, it will encourage you. It will warn you. It will strengthen you. A fi àṣírí ẹ̀tàn jẹ́, a fi hẹ́n. a mu ki igbagbo re ko dagba a mu ki okan re ko se dede pelu olorun bi o ba fe wa ni itusile patapata kuro ninu igbekun duro ninu oro olorun gbo mi dada ma so adura di emergency thing nkan to sele ni pe awon kan wa to je wi pe igba ton ba ti ni soro ni won ma gbadura igba ti idamu ba de ni won ma gbadura woli e gbadura fun mi olusogun te gbadura fun mi sugbon e gbo mi dada adura ti se ko dabi kini panapana ti won lo extinguisher rara adura je ibasepo pelu olorun o gbodo mo gbadura nigba to wa ninu isoro nikan gbadura nitori wi pe o feran olorun ki se ninu ile ijosin nikan ni won ti n gbadura ibi gbogbo o lo ti le gbadura ki se idile ki se adura idile o nikan o lo gbodo mo gba rara o gbodo mo gbadura yen dara ni igba gbogbo ni ojo gbogbo olorun yo ran wa lowo now ta ba wa tesiwaju a wa wo wi pe kini kokoro kan na to wa ta nilo o ni kokoro agbara idariji agbara idariji se ri pe o fe mo si ose ti ma soro ti mi ni soro nipa idariji tori idariji wa lara awon nkan to se koko idariji wa lara awon nkan to se koko igba miran wa to je wi pe o ti eni to ro pe o se o gan o le momo pe o se o le momo pe o n se o now iwo ti fira e sinu ide ki lo re sele igba ki gba to ba ti ri eni yen bayi inu re ma mo ru eje re ma mo lu igba to ba ti gbo ran eni yen bayi o si ni good form mo gbo mi mama gbo mi baba o ti fi aye re pada sinu ide o ti fa aye re pada sinu ide itusile wa ninu idariji o ba ti wa se gbogbo eleyi o pe yes okay mo n try ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ti sọnù àwọn ọdún ti sọnù olùṣọ́àgùntàn àwọn ọdún tí mo ti wá sọnù nǹkan kí ni màá ṣe gbọ́ mi dáadáa o lè ti sọ nǹkan nu ti pẹ́ you may be in a relationship in a wrong relationship for years 10 years 20 years yes you may be in addiction bóyá kinní kan ìwà kan ló ń wù bóyá ọtí ló ń wù bóyá gbèrè ló ń ṣe àti bẹ́ẹ̀ lọ gbọ́ ìwé jùẹ́lì orí kejì ẹsẹ 25 ó sọ wípé èmi ò mú ọdún wọn ni padà wá èmi ò mú ọdún wọn ni padà wá èmi ò mú wọn padà wá so gbọ́ mi dáadáa ọlọ́run jẹ́ ẹni tí mo mú ọdún wọn ni padà wá tó bá jẹ́ wípé o ti hu àwọn ìwà tí ò da tó sì ti fi ẹ́ sínú ìdè rántí paulu rántí pétérù rántí abrahamu àti bẹ́ẹ̀ lọ ó sọ fún àwọn ìtàn àwọn ìmọ̀yí ó sọ fún wa wípé ọlọ́run ó sì lè lo ayé èyí tó ti rí ìjákulẹ̀ ẹ̀rántí iye ọdún tí abrahamu fi tó wà kó tó bímọ ẹ̀rántí ẹ rí wípé irú ẹni yẹn ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù ara rẹ̀ kò ṣiṣẹ́ mọ́ ara ìyàwó ò ṣiṣẹ́ mọ́ inú ìyàwó ò ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n nígbà tí bàbá dé mo gbàdúrà lórúkọ Jésù ọlọ́run yóò dé fún ọ ní àkókò tó tilẹ̀ lérò láti ṣe ìdápadà fún ọ sí gbogbo nǹkan tó ti sọnù gbọ́ mi dáadáa ẹ̀rí rẹ gbọdọ̀ jẹ́ nǹkan tí yóò wá dàbí iṣẹ́ ìránṣẹ́. Ẹ̀rí rẹ yóò dàbí iṣẹ́ ìránṣẹ́ tọlọ́run bá ti gbà ọ́ nínú nǹkan kan. Mọ́mọ̀ dákẹ́ o, mọ́ dákẹ́. Psalm 66 verse 16. Ó sọ níbẹ̀ yẹn, ó ní ẹ wá kẹ ẹ sì gbọ́, ẹ̀yin tó bẹ̀rù Olúwa. Èmi ó sọ ohun tí Ọlọ́run ti ṣe fún ọkàn mi fún yín. Psalm 66 verse 16. Ó sọ níbẹ̀ yẹn, ẹ̀yin ẹ gbọ́ nǹkan tó sọ níbẹ̀ yẹn.
1: Ẹ wá gbọ́.
0: Ó ní ẹ wá gbọ́. That is testimony. Ọ̀pọ̀lọpọ̀ nígbà míì wọ́n láwọn ní testimony ṣùgbọ́n wọn kàn mọ sọ stories. Ẹ wá gbọ́ ẹ.
1: Gbogbo ẹ̀yin tó bẹ̀rù Ọlọ́run, èmi ò sọ ohun tí ó ṣe fún ọkàn mi.
0: Gbọ́, ó ní ẹ̀yin tó bẹ̀rù Ọlọ́run, ó lèmi ó sọ ohun tó. So irú ìlàkọjá tó làkọjá tí ewu ò gbé ọ mi, ẹlòmíràn lè wà nínú ìjókòó ibi tó ti ń sọ kó o pé ntéwu ò fi gbé ẹni mi kò lè gbé mi náà mi. Ntẹ́ni fi lè bímọ lẹ́yìn iye ọdún báyìí èmi náà máa bímọ. Ẹni sọ pé òun ò nílé ọmọ ó sì padà bímọ, èmi náà bímọ. Bọ́lọ́run bá lè ran ẹni lọ́wọ́, ó di dandan kó ràn mí lọ́wọ́. Bọ́lọ́run bá lè mú ẹni yìí padà bọ̀ sípò, ó di dandan kó mú wa padà bọ̀ sípò. Hallelujah. Now, mo fẹ́ mọ parí báyìí, mo sì fẹ́ sọ̀rọ̀ fún bóyá ẹni tó ti ṣubú, ẹni tó ti ṣubú, bóyá òun gbọ́ mi, òun sọ pé olùṣọ́ àgùntàn, mo rò pé mo ti bọ́ ni, mo mọ̀ tún ṣubú lẹ́ẹ̀kan sí, gbọ́ dìde. Dìde. Ìwé mímọ sọ wípé a righteous man will fall 7 times and will rise again 7 times. Ntéṣù fẹ́ kó o ṣe, òun ni wípé ó fẹ́ kó o dúró nínú ìṣubú rẹ. Mọ́ dúró nínú ìṣubú rẹ. Dìde. Ronúpìwàdà. Lọ sọ́dọ̀ Ọlọ́run. Tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, gba oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ rẹ̀ wá. Mo sì mọ̀ wípé yóò ṣe kó dára fún ọ. Mo fẹ́ gba ọ níyànjú, bó o bá ti bọ́ nínú ẹ̀ṣẹ̀ kan, fún àpẹẹrẹ, bóyá o bọ́ nínú ẹ̀ṣẹ̀ ìmutí, má lọ tún bá wọn jókòó síbi tí wọ́n ti mutí. Ẹ̀ṣẹ̀ bá ò mutí kàn sí wa lọ náà, má sì wọ́n lọ síbẹ̀. Ṣé bó o gbọ́ ọmọ mọ́ òṣọ ọmọ mọ́ náà? Sì wá rẹ̀ jẹ́ ká èmi mò ń ṣọ ọmọ báyìí. Mọ̀ bá wọn ṣe nítorí wípé èṣù gbọ́n ní ìran rẹ̀, àrékérekè rẹ̀ pọ̀, yóò tún fẹ́ fà ọ́ padà wá. Ẹ jẹ́ ká padà síbi tí a ti bẹ̀rẹ̀, òun náà là á sì fi parí. Isaiah 49. Ẹ jẹ́ kí gbogbo ènìyàn kó wá sí àwòlá fi parí rẹ̀. Isaiah 49 láti verse 24 a wà ká títí dé 26. Isaiah 49.
1: A lè gba ìkógun. Lọ́wọ́ alágbára bí
0: gbọ́ gbogbo nǹkan tá a ti ń sọ láti bí ọ̀sẹ̀ mélòó kan, à ń sọ bí Ọlọ́run ṣe lè gbà ọ́ kúrò lọ́wọ́ ohun tó ń pọn lójú ni.
1: Tàbí a lè gba àwọn òde lọ́wọ́ àwọn ẹni tí wọ́n tọ́ fún. Ṣùgbọ́n báyìí ni Olúwa
0: ní. Ohun tá a ti sọ náà ni wípé Olúwa sọ pé.
1: A ó tilẹ̀ gba àwọn òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára. A ó sì gba ìkógun lọ́wọ́ àwọn ẹni
0: ẹ̀rù. Gbogbo nǹkan tó ń pọn ẹ lójú, olóhùn ó gbà ọ́. Wà á gbọ́, mo fẹ́ kó o fi eléyìí gbàdúrà. 26.
1: Àwọn tí ó ní ọ́lá ni èmi ò fi ẹran ara gbọ́.
0: Mo sọ tẹ́lẹ̀, mo dúró lórí ìlérí àti májẹ̀mú ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní ọ́ lára látòní lọ, gbogbo ẹ̀mí àti agbára tó bá ní ọ́ lára látòní lọ, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Olorun yo fi eran ara won yo fi bo won e je ka gbadura baba wa ti Olorun wa adupe fun akoko yi agbadura loruko Jesu Kristi ti Nazareti wi pe ke ran wa lo lati le duro ninu ominira wa ni oruko Jesu Kristi Oluwa wa Amen.
2: Akoko anu ati ori ofe lati n gbo lati ijo kerebu ati rafu onitesiwaju eka kefa. E pade wa lose to nbo ni akoko kan na lori ikani. Fun ibere, igba niyanju tabi adura. E pe sori ero ibanisoro yi 09059688261. Bakan na, e le darapo mo wa ni ile ijosin wa to wa ninu ogba C&S College Taboke Ilorin. Ni gbogbo ojo isimi ni agogo mewa owuro. Ayo, la fi pade lose to nbo. Ayo ni o.

0: That's what can happen if you take your eyes off the road. Texting or using your phone when driving is very dangerous for you and other road users. Keep yourself and other road users safe by staying off your phone when driving. We need you alive.
1: This message is reaching you from Diamond 88.7 FM, Ilorin.
2: Diamond 88.7 FM, Ilorin. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
3: Ṣáájú ẹgbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Igbákejì ààrẹ ilẹ̀ yìí ṣètìmọ̀ wípé ṣíṣe ọjọ́ bí rẹ̀ bí yóò ṣe pé ẹni ọgọ́ta ọdún ó ní kò gbọ́dọ̀ sí ariwo. Àtíkù ti jẹ́jẹ́ láti ṣe ìgbàtígbé ìgbésẹ̀ lórí abọ́ ìgbìmọ̀ ọ̀rán sọ́yẹ̀ tán bá dìbò yàn fún ipò rẹ̀ ní ètò ìdìbò ọdún tó ń bọ̀. Ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara ti gbóná àtẹ́lu gómìnà Abdulrazak fún àbẹ̀wò tó ṣe lọ sílùú Àbújá. Ìjọba ìpínlẹ̀ Kwara ti da àwọn èèyàn 84 tí wọ́n kó nígbèkùn ní wọ́ọ́rọ́ padà sílé wọn. Ní ilẹ̀ òkèrè ìbọn ló ń dún lákọ̀ọ́lákọ̀ọ́ bí wọ́n ṣe fi agbára wọ ilégbèé

0: ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè ní ẹkùn rẹ̀. Igbákejì ààrẹ lẹ́yìn Kashim Shettima ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọ̀rẹ́ àti àwọn afẹ́nifẹ́re rẹ̀ wípé wọ́n á ṣe ìpinnu kankan lórí ọjọ́ ibi rẹ̀ bí ó ṣe pé ẹni ọgọ́ta ọdún ní ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Shettima àtẹ̀jáde kan tó lédè ní òní látọwọ́ abẹ́ṣinkawọ́ agbára lórí ọ̀rọ̀ ròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ Stanley Nkosha gẹ́gẹ́ bí òṣèwé ó tẹ̀síwájú pé ọjọ́ bí ọ̀hún òun ni òun fẹ́jẹ́ kí wọ́n pariwo pa jùlọ ọ̀kadà láǹfààní náà àti gbajúmọ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Nínú ìròyìn mìíràn ọmọye fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC Atiku Abubakar ti ṣàlàyé pọ́n ṣetán àti gbé ìgbésẹ̀ lórí abọ́ ìgbìmọ̀ òníwádìí ọ̀ránsànyè tán bá dìbò yán gẹ́gẹ́ bí ààrẹ nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀. Atiku nígbà tó ń sọ̀rọ̀ ní àná ọjọ́ ẹtì látọwọ́ agbẹnusọ̀rọ̀ Kenneth Okonkwo ó ṣàlàyé pé abọ́ ìwádìí ọ̀ránsànyè ó ní ọ̀nà àbáyọ láti mú àdínkù dé bá iná àpà lórí ọ̀rọ̀ ìṣèjọba lórílẹ̀‐èdè yìí. Gẹ́gẹ́ bó ṣe wí oní ààrẹ Bola Tinubu ló kọ̀ jálẹ̀ láti gbé ìgbésẹ̀ lórí abọ́ ìwádìí ọ̀hún bó ṣe jẹ́jẹ́ láti ṣe. Ó tẹnumọ́ pé ìṣàkóso Tinubu ló ti ṣe ìdásílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àjọ ìjọba àti àwọn tó jẹ́ ayédèrú. Wà ra owó ẹ̀bẹ̀ ó ṣèlérí fún àwọn ọmọ ilẹ̀ yìí pọ̀ ṣetán láti rí pé òun gbé ìgbésẹ̀ lórí abọ́ ìwádìí ọ̀ránsànyè papọ̀ jùlọ abọ́ ìwádìí ọ̀hún ò ní wọ́n lò ó fún níbàámu pẹ̀lú ìlànà àkóyawọ̀. Ẹ̀wẹ̀ igbákejì ààrẹ lẹ́yìn tẹ́lẹ̀ rí Atiku Abubakar ti bu ẹnu àtẹ́ lu ètò ìjọba àpapọ̀ lẹ́yìn láti sọ àwọn ọkọ̀ tó ń rìnà du èyí tó mọ̀ lo afẹ́fẹ́ gáàsì. Ó ṣàlàyé wípé bó ṣe ṣe ọkọ̀ tó jẹ 180,000 pé àwọn wọn ti lo afẹ́fẹ́ gáàsì báyìí láàrin ọdún mẹ́ta ló jẹ́ ìfarahàn wípé wọn tí wọn náà bayọ sí ọmọ gógó owó ọkọ̀ lórílẹ̀-èdè yìí. Atiku nígbà tó ń sọ̀rọ̀ ní àná ọjọ́ ẹtì látọwọ́ abẹ́ṣinkawọ́ pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ aráàlú Frank Shuaib gẹ́gẹ́ bó ṣe wí ó ní iye ọkọ̀ tán yí padà tún láì fẹ́ gáàsì ló jẹ́ ìdá kan nínú 100 kan àwọn ọkọ̀ tó tó 14,000 tó rìnà lórílẹ̀-èdè yìí. Ó tẹ̀síwájú wípé ètò ọ̀hún ló ti forí sọpẹ́ pàápàá jùlọ ó kọ̀ jálẹ̀ láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjà tó ń kojú àwọn ọmọ yìí láwọn àti yọ ọ̀kan parí pẹntiró kúrò. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti dóòlà ẹ̀mí àwọn obìnrin méjì ọmọ ilẹ̀ Colombia tí wọ́n tàn wá sílẹ̀ yìí látọwọ́ àwọn ọ̀daràn kan tó ń lu ẹni nílùú ẹ̀rọ ó sì fi wọn pamọ́ sílùú Èkó. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí CSP Anete Iniedu ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ lónìí. Gẹ́gẹ́ bó ṣe wí wọ́n dóòlà ẹ̀mí àwọn èèyàn kúrò ní ìgbèkùn àwọn ajínigbé ọ̀hún lẹ́yìn ìgbà tí wọ́n ti kàn sí ẹ̀ka Interpol nílùú Èkó ní ọjọ́ 24 oṣù kẹjọ ọdún tá a wà yìí pé àwọn méjèèjì ọ̀hún lòdì àwátì. Iniedu ṣàlàyé pé àwọn méjèèjì ó ní wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Colombia. Ó tẹ̀síwájú pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ẹ̀tọ́ nípọn wọ́n sì rí pé fún pamọ́ síbì kan nílùú Èkó. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí àwọn méjèèjì ọ̀hún ó ní àwọn tó kún wọn nígbèkùn tó jẹ́ afurasí ọmọ ilẹ̀ China ti gba ìwé ìrìn àjò wọn. Ó tẹ̀síwájú pé àwọn afurasí ọ̀hún ó ní wọ́n ti fi akẹ́tẹ́ bà á. Ní ìpínlẹ̀ Kwara ẹgbẹ́ òṣèlú alátakò alábùradà PDP ní ìpínlẹ̀ yìí ti bu ẹnu àtẹ́ lu gómìnà Abdulrahman Abdulrazaq bójú kó sòdì àwọn mòye fún ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú APC lọ́ṣẹ́ àbẹ̀wò sólú iléeṣẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nílùú Àbújá. Ẹgbẹ́ òṣèlú PDP ṣàlàyé wípé ìgbésẹ̀ náà ó dàbí eré orí ìtàgé pàápàá jùlọ wípé àwọn mòye tó yẹ kan máa jókòó ìpàdé pẹ̀lú àwọn olùgbé ìpínlẹ̀ Kwara. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara Olùṣègùn Olúṣọlá Adéwárà. Ẹgbẹ́ òṣèlú PDP tẹnumọ́ wípé àbájáde ìsìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn olùdìbò ni yóò sọ bí ti yóò wò sí. Ó tẹ̀síwájú ó sì fi ẹ̀sùn kan gómìnà Abdulrazaq wípé ìṣàkóso rẹ̀ lo ti ja awuriwo kule ni ati ibe nuke tu wa lori ipo ase ni ipinle yi pelu PDP wa kesi gomina ati awon moye PDP ati awon moye egbe oselu APC kan pada wa sile si ipinle Kwara kan si jawo ati ma lo se irin ajo lo si ilu Abuja ege bo se wi oni awon loselu oni ye kan gbo nkan ti awon eyan so sibe ni ipinle Kwara ijoba ipinle yi ni ana ojo eti ti da awon eyan merin deni adojo ti won ko nigbekun ama ton ti fun lominira won ni ijoba bile kayama ni woro pada sodo awon molebi won leyin bi ojo mokan logun ton tin gba itoju kan yo ni fi die mole ijoba ipinle Kwara oni o se ebun iranwo owo fun awon eyan hun ti awon agbalagba arin won gba million kokan naira awon odo oni won fun ni 1000 lona 500 naira to se fun awon ogowere ni 1000 lona 20 naira eni 1000 lona 100 naira eni kokan won a je kun won bere igbe aye won pada nigba to soro ni bi ayeye hun alaga ijoba bile kayama roje alaga egbimo awon alaga ijoba bile ni ipinle Kwara agan alhaji Abubakar Abdullahi Danladi salaye pe awon eyan won je pada sile jomo ni gbagbe fun awon eyan agbe woro ati ijoba bile kayama o wa gbosubara padaranse si are le yibola Ahmed Tinubu ati gomina ipinle Kwara Abraham Abdulrazak sakin to gbe a je pe awon eyan hun o tun kokoro run won ni gbekun awon ajinigbe iroyin ekunre ni amuwa si e ti gbo yin lati kinde amode ti 8.7 to wa ni lorin ni ipinle Kwara iroyin tesiwaju ni le okere awon omo ologun to so ilegbe are ijoba ile Nije loni won bi gidina awon omo ologun kan to fi agbara wo ilegbe are ni ame won si yin ibon soke lako won fi de mule atowo awon orisoyin le se alabo ipin ibon lako ni agbe kan ni olunun le hun papa julo papako oko jo furofo ni bi ti buba awon omo ologun wa won si fi de mule okan fa ibon ti won yin ohun ijoba ologun le nigeje kesi amo le hun ka ma firin yo fege le de lori isele na sebe ni ilokere ile ise ijoba ile napeo ton ri si oro le okere sela ipinle ngbarade fun isele ekun mi to tu le waye se fi die mole awon eyan 500 lo ti dagbere faye ti awon eyan ti won dede ni 2000 atabo si di awati latari isele ekun mi to waye ni agbegbe to pala laarin Napel ati le Tibet won fi die mole pe awon osise adola mi 1000 ati awon oko ojo ofurufu ogoji oni won sin lo ati dola emi awon eyan hun labala eroyin ere idaraya oluko ni fun iko agbabo shooting stars ti le badan salisu yusuf isalaye kun ni boya pe iko hun yo fakoyo ni saye shooting stars oni ogbowuro soju iko inter lagos pelu ami ayo go meji se okan nigba te paye lana papa se ile kan salami adamasi gba ni ilu ibadan lucky emmanuel lokori awon e fun shooting stars nigba ti dije won iseju merila ke iko inter lagos o da pada lati owo adegun damilade sadiq ibrahim lo pada ri awon he fun iko shooting stars ni pa ami ayo penalty to gba nigba tan pari abala koko idije na to lekan si awon koko na re aka fun pe igba keja re yi se tin ma pe ri pe ko buro sariwo to ba tin se ayajo ojo bire bo se pe eni 60 odun aka fun pe atiku si jeje a se gbe igbese lori abo iwadi igbimo oro soye tan ba dibo yan fun ipare nito dibo odun to nbo aka fun ni ipinle Kwara ipe bo se lo PDP ti bu enu atelu gomina Abdulrazak bo se rin ajo pelu awon moye bo se lo APC lo si ilu Abuja sibe ni ipinle Kwara ka fun yin pe ja ipinle Kwara ti da awon eyan merin de ni adojo ti won ko nigbekun ni woro pada sile odo awon molebi won ni ile okere aka fun yin pe won imolako lako ni agbegbe ilegbe ijoba ile Nije la continue stars lo gbe wudo soju iko agbabo inter lagos pelu ami ayo go meji se okan 2970 80 o ni won se akosile ofin tutun funle yi to je kan se idasile ijoba elekeje tan si yonda iwe orofin ohun fun olori ologun le yi nigba na lieutenant general olusegun obasanjo to eji lo pin royin ohun nedu okori e lo tu royin taiwo adeyemi lo tu to ka se ti gboyin lekan si akiyin pe ako esimi opin ose opore lase laye
1: On fe simi leti on gbarere dokan ikone diamond 88.7 fm

àwọn fẹsẹ̀ wọ́sẹ̀. Ẹ̀yẹ tó bá di lọ́la nínú ìdíje Euromatch Nigeria Premier Football League 2025-2026-2027 ilé tó kàn wá gbọ̀gbọ̀gbọ̀n òní ti Kwara United Harmony Boys gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé lọ́la ilé ìlọrin yóò gbàlejò eré gbogbo ẹsẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ó di pápá àṣírí Rashidi Yakini Stadium ilé tí ń bẹ ń lè lọrin gangan nípa ẹgbẹ́ bọ́ọ̀lù Kwara United lábẹ́ olùkọ́ni Ashifa Suleiman tọ́pẹ́ ìyọmọ̀ sí Coach Brazil yóò ti máa gbàlejò ipò ẹgbẹ́ bọ́ọ̀lù Kano Pillar lábẹ́ olùkọ́ni Daniel Ogunmọdede ẹ mọ̀ pé ní sáà ìgbà bọ́ọ̀lù tó kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹsẹ̀wọnsẹ̀ olójẹ́ wípé ipò ẹgbẹ́ bọ́ọ̀lù Kwara United tí wọ́n lọ gbá lókè ìta tí wọ́n fi ṣe ibi ilé ọ̀hún ilé kí ló fa bíkọ́ọ̀sì kí ló fà bí abáǹgbà náà ọ̀pọ̀lọpọ̀ yín lẹ mọ̀ ní nǹkan tó fà á àmọ́débọ̀ ṣùgbọ́n Kwara United wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ báyìí sí gbogbo àwọn alátẹ̀lé àwọn olólùfẹ́ wọn tí mọ́ gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara nílé lóko wàálẹ̀ dákúdábọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ lọ nísà ìgbábọ́ọ̀lù tó kọjá ìyẹn ní láìsìsì yẹn ẹ dẹ́kun abẹ̀ yẹn ẹ torí ọlọ́run ẹ má jẹ́ kírú bẹ́ẹ̀ ó wáyé ṣùgbọ́n àfẹ́ àtìlẹ́yìn yín o afẹ́ ó gbọgbọ́ gangan ìyẹn lọ́wọ́ yìí ìdí abárè tá a fi rìn sáwọ́ sápá iwájú tá a lọ sínú ẹgbẹ́ kan tá a mọ̀ sí Kwara United Football Supporter Club ìyẹn nílé ìlọrin afẹ́ bá wọn àwọn ìgbìmọ̀ olóyè Kwara United Football Supporters Club afẹ́ bá wọn sọ̀rọ̀ pàápàá jùlọ lórí bó ṣe jẹ́ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje NPFL yóò tún padà sílé ìlọrin. Mo mọ̀ pé bó lẹ́ni tó gẹṣin nínú àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United báyìí.

0: ayo.
1: Kí ló fi sọ? Kí ló fi sọ? Kí ló fi sọ? Ṣé lóòótọ́ ló fi wà àbí kò sófin? Bó bá wà, àmúlò rẹ̀ ń kọ̀. Ǹjẹ́ àwọn èèyàn ti ẹ̀ mọ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin? Ẹ já jọ fojú òfin wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ. Bí orí bá wa kun, alábẹ́là ké sí. Ẹni mojú ògún nípa Bènín rè.
2: Ẹ pàdé wa lọ́jọ́ ọjọ́ Àbámẹ́ta Saturday láti aago 4:00 AM.
1: Kí ló fi sọ? Tọ̀sẹ̀ yìí ẹ máa mí sí ẹ o.

0: ẹjẹ ká tún yẹ àwọn ọ̀rọ̀ kankan wò kó dàbíi pé wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ kò yé wa tó làánà fi sọ pé tọ́ edition tòní àfijọ́ gbádùn ara wa dáadáa ni ẹ jẹ́ máa kí n bẹ̀ ó kọ́ tèmi òun náà ni precious àfọlábí fresh bàbáò àwọn oníbi méjì táwa tún mọ̀ tá a mọ́ ń lọ ju bì kan lọ kì í ṣe behind bar irọ́ o at the bar ní titi wa àdẹ̀dúpẹ́ pọ́lọ́ fún wa lórí ọ̀fẹ́ láti wà ń bíbá ẹ̀tọ́ ẹ káàbọ̀ padà sórí ìkànnì diamond 887 fm nínú ìlọrin lápá bí náà láwà tátàkànmọ́lẹ̀ sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tiwa bá lórí ebè elébè o ti tọmọ báyìí ti tọmọ jẹ a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́ ń bá wa ń rìnrìn àjò yìí a tún ti wọnú ètò wa fún titò ní àfẹ́ dáwòrò wẹrẹ kó pọ̀ jù torí àlejò ńlá pàtàkì ti ń bẹ ní inú ìkànnì pẹ̀lú wa ó dẹ̀ ti yẹ yín wípé lórí ọ̀rọ̀ tiwa ò ta bá ń wo ọ̀rọ̀ o ohun tó fi bá sọ lórí ọ̀rọ̀ tó bá ń jàràn ìràn lórílẹ̀‐èdè nàìjíríà tiwa ta wà ń bí àti pé wọ́n ní ahọ́n àtẹnu a máa jà láti lè gbé ní ìrẹ́pọ̀ àti ọ̀nà tó tọ́ tá a fi ní ta síra wa débi pé a tẹ̀sẹ̀ àgẹ̀rẹ̀ wọnú òfin irọ́ o la máa ń ṣe àwọn ọ̀rọ̀ oríṣiríṣi kọ̀ọ̀kan báyìí náà la máa ń yẹ̀ wò lórí ètò fún titò ní àwa nọ̀rọ̀ kan tá a lọ síbẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa gbogbo àwọn lọ́ọ̀yà sí wa agbẹjọ́rò wa pátá lọ́lọ́run fi jíǹkì wa bá ti pẹ̀lú mí báyìí bó bá jẹ́ pọ́n ń jẹun ni wọ́n á sì filẹ̀ wọn máa bẹ́ bọ̀ láì sí nǹkan kan ìfẹ́ ọlọ́run náà la rí gbà lónìí ẹ̀sọ́ lónìí ànálejò pàtàkì àwọn barista àgbà ọ̀jẹ̀ náà lọ́jẹ́ àwọn náà ni barista fàgbèmí wọn wà lórí ìkànnì pẹ̀lú wa báyìí ṣùgbọ́n kó tó di pé màá máa gbé wọn wọlé a ní ọ̀rọ̀ kan tá a fẹ́ yẹ wò àwọn ilé ìbò máa ń pè ọ̀rọ̀ kan ní kí ló ń pè ná suicide tó túmọ̀ sí pé àwọn míì wọn a máa gbẹ̀mí ara wọn á dẹ́mí ara wọn légbodò ṣùgbọ́n àwọn kan máa wá ń sọ àwọn ọ̀rọ̀ kan wá ní ṣe bẹ́ẹ̀ tó lẹ̀mí ló fẹ́ gbẹ̀mí ara ẹ̀ ẹni tó ni ẹ̀mí ẹ̀ ó fẹ́ gbà ṣé ìyẹn tún wá di ọ̀rọ̀ ìyẹn tún wá dìwọ̀ ọ̀daràn àwọn ìbéèrè tá a máa bira wa rèé ìyẹn ẹ̀kọ́ gbé sápá kan náà tó tún wá túmọ̀ sí pé òfin kọjú tó korò sírú ìwà báyìí nígbà míì náà mọ̀ pẹ́lú mi ò kí ń wà òkè mentally psychologically wọ́n máa ń wà dìrẹ́ò débi pé wọn ò tiẹ̀ ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹlòmíì àròkàn ní mekun àsun ìdáwà fẹ́ lómi ta fi òpé tọ̀ ohun tó kù ni kò ń gbẹ̀mí ara ẹ̀ láti bọ́ kúrò ẹ̀ àwa wo ìgbẹ̀mí ara ẹni kí ni túmọ̀ rẹ̀ ojú wo lòfin fi wò ó àti pé àwọn ohun tá a lè pè ní bíi ọ̀rọ̀ òfin tó sodo mọ́ tá a bá ní ká wọnú constitution gbogbo ìrìn àjò tá a rìn lónìí rèé lórí ètò ẹ jẹ́ kí n máa kí barista wa pé ẹ káàbọ̀ sórí ètò barista fàgbẹ̀mí ẹ káàbọ̀ sá.
1: Adúpẹ́ Precious Àfọlábí.
0: Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ojú yín gún régí bàbá.
1: Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run.
0: Àdẹ̀dúpẹ́ pé bẹ́ẹ̀ tí ń pè yín náà náà lẹ̀ ń jẹ́ wa a mọ̀ pé a ní ẹni oríṣiríṣi àwọn nǹkan tẹ̀ ń ṣe ṣùgbọ́n tá a bá ti pè yín ìfẹ́ ńlá lẹ fi hàn wá kò ní bàjẹ́ sá.
1: Àmì.
0: Nípa pàápàá ẹ jẹ́ ká wo orí ọ̀rọ̀ tá a fẹ́ wò fún titò ní ọ̀rọ̀ nípa òfin kí lojú tó fi wò wípé tọ̀ a fẹ́ dẹ̀mí ara ẹni légbodò ọwọ́ ara rẹ̀ báyìí fẹ́ fi dẹ̀mí ara rẹ̀ légbodò ẹja wò túmọ̀ ọ̀rọ̀ yìí.
1: Ẹ ṣe púpọ̀ lẹ́ẹ̀kan sí olótù ta bá sọ̀rọ̀ nípa ohun tí òfin wí ẹ jẹ́ ká sọ pé ohun tí òfin orílẹ̀-èdè wa wí.
0: Orílẹ̀-èdè Nàìjíríà ta wà yìí. Ok.
1: Because wọ́n ní bí a ṣe ń ṣe níbìkan ìwọ
0: ìbomi ni.
1: Ní orílẹ̀-èdè Nàìjíríà a rí pé a ní bí ẹsẹ̀ òfin méjì.
0: Ok.
1: Àkọ́kọ́ wọ́n ń pè ní criminal code. Ẹlẹ́ẹ̀kejì penal code.
0: Ok.
1: Penal yẹn òun ni àwọn èèyàn wa ní òkè ọ̀ya. Tí wọ́n ń lójú. Gbogbo àwọn ìpínlẹ̀ tó bá ti bọ́ sí òkè ọ̀ya. Ohun tí wọ́n ń lò fún wọn nìyẹn. Ṣùgbọ́n àwọn tó tún wà nísàlẹ̀ ọ̀ya. Àwọn yẹn ni wọ́n ń lo criminal code fún.
0: Ok.
1: Now mo try láti ṣe yànnàná ohun tí òfin Nàìjíríà ẹsẹ̀ méjì tó fi dúró nípa crime because question tẹ bi wá yẹn crime ni ẹni tó fẹ́ para rẹ̀ ṣùgbọ́n tí ò rí pa.
0: Ìwà ọ̀daràn.
1: O ti daràn. So ní taba wo criminal code wa o wa ni section 327
0: okay
1: ti aba de wo penal code o wa ni section 231 now on ti criminal code to so ni pe a o fi sinu ahamo fun odun kan ṣugbọn on ti penal code to so ni pe a le fi si ahamo fun odun kan tabi ko sanwo itanran tabi ka fi sa ahamo ko tun sanwo itanran
0: mejeji
1: e wa bi wa pe eni to wa ri ara re pa nko
0: e seun baba
1: ko si e se mo tori a le ma se jo pelu eni
0: to ti lo
1: ṣugbọn a ma tun wa wo awon kan wa dide especially ni Lagos state ni 2011 won gbiyanju lati tun fi oju miran wo ohun to nsele yi
0: iyen bi agbeyewo sinu
1: e wi pe eni na to dede ji to fe para re se ko tun ye ka tun gbe yewo na pe se o pe
0: nkan le ma se to fi le roru ero be
1: ni se eni pipe ni so dipo ka ma so pe a n tiyan mole tori pe o fe para re ko ri pa Lagos state government wa ni e je ka kuku se ka gberu eniyan si hospital ile iwosan ki a se ayewo fini fini fun ni pato opolo re ipe se n ronu bi o se ye ke niyan ronu so n sese to ye ki eniyan se abi nkan kan ti sele si ninu opolo so dipo ka ma fi ya je e je ka se itoju fun ru eni be itoju lo nilo ki se pe ka fi ya je so awon kan na ti wa ro mo on ti Lagos state government ton bere yen awon na ti n ro be pe even gan a pe ni ile ewon mo a pe logba ewon
0: be ni o
1: ogba itunse
0: wo omo eniyan se
1: ta ba de wo fun apere nisin boya enikan o daran ta ti mo ladugo pe a eleyi o ku die ka to fun awa so pe tori pe n to nse yan ni jare e je ka foju fo o fi o ni foju fo be o enikan soso to le so boya ara eniyan ya tabi ara re ko ya oun ni expert ninu itoju opolo ati okan expert yen de ni yo pronounce e ni waju ile ejo to ni competent jurisdiction so nipa mi a ma nse mistake a ma nse asise pe a were ni o le gbadanu o le se kini kan to ba dele tan adajo ani ko wa ami ile ejo ani ko wa so fun wa ona to fi je were o pa awon agbofinro ateni ta funra si ni won ni mata yen
0: beni
1: crime any crime committed is against the state
0: aji pe gan suspect ti e ni ohun ton na ta ba ni awo latapa
1: be so to ba dele ejo pe to eni were ni on lo je ki n fo leti ni mo pa gba be ku awa ni ko wa prove e ona to fi je were so ani lati wa very very careful so enti antra ti so ni wakati na ni pe enikeni to ba gbiyanju lati para re ti ori se o ti daran
0: to ti gbiyanju e lasan
1: ton mu mo pe o fe pare o ti daran ṣugbọn idipo kan fi sinu atimole awon school of thought kan
0: okay
1: won ti n soro nisin pe ko n se lasan o o sese ko je pe ara eni yi o ya ni o e je ka ko gbe lo ile iwosan na ka se ayewo re to ba je looto lara re ko ya kan fun ni itoju to pe ṣugbọn ti won ba so pe ara re ya a fi jofin tori ko n se ohun to da
0: lawujo tai ọlọrun ọba o chai emi na mo pe ori awon eyan na yo ti ma se kini opolo won o ti ma sile debiti lawyer wa n gbe wa lo lori eto fun ti toni sugbon ko to ti pa tu tesi waju eje ki n sare tun bi yen ki yan na ele kan si pe panel code te so yen awa ta wa la ni apa bi la le fi ba fi abi
1: panel code state to ba ti wa London
0: northern state all right eshun o ti ye wa be
1: north central
0: Benny eshun baba koni baje to e ti yan na re die die fun wa pe to ta ba so nipa oju ti ofin ma fi wo awon oro kankan papa julo eni to n gbianju ati gbemi e ati en to ti wa gbemi ara e gan ohun to fin to foju to fi wo wa dupe lodo olohun pe to a ri pe o da pe ofin gan na a gbe ile lati fi se ohun ta le pe ni balance laarin iwa awa ara wa sira wa awon na de tin consider fact kan pe ta ba ni ka wo pe eyan to ti en wo lati gbemi ara e akoko a gbudo fo giri sibe e je akoko wo iru ipo te eyan yen wa boyo nwu wa bi eyan to tumo si pe a le so wi pe to ofin na ko gbianju ati feyan na le sori ru nkan bayi to e je ka tu tesi waju o tun napa bi kan tin fe lo nigbati mo fe bere ni o ta ba ra won kan ton lo leru igba lati para won boya won ti wa wo poda pe ah opo le ni yo pe ye to boya gangan gan kan lo fa to fi roru ero bayi sugbon se ko tu sele na nbe nigbati boya eyan kan so pe eyan kan da kuku la jamohun lo pe ah eni si lagbara agbara ohun o le ka ko to di pe o se to fe se je tete gbemi ara mi ibi ti mo nlo re ti a ba wa nigbati awon agbofinro ba nse investigation ton wa ri pe bo eyan kan da kuku la jamohun eyan yen bo yo je gbese abi ka sa so be awon to ba nje keni en ro lero ngba lati fe para e oju wo tun ni ofin na tun fi sapa be na abi eni ton gba mu en to gbianju ati pa re nikan wa da gbo wahala yen si lorun nkan kan na la fa nkan kan
1: seri ajibisi ti en pa nse pe boya verbal assault abi pe a resort to self help lati so pe a fe gba bisi to a fe gba recover owo wa ko lebi kankan sugbon to ba je pe o n soro kubakugbe to n alemo to de n bi pe ko ma yo adasi abi nkankan pe ti o ba dagbese ohun pada ohun ma pa fun apere iru eni be o tun ni awon ejo ti o ma lo fesi fun niwaju awon olopa
0: okay
1: soro ti mo so ye ni si sugbon iyen ti o ba lo report e
0: iyen to ba lo report
1: ba lo report e pe eni bayi olopa o nse iwin won de nse kini so in ta ba gbe si waju won na ni won ma dalejo or ni won ma investigate aya fi ele ti awon funra won ba kan rin ton yaba to sele loju won so won le se ru e but in ta ba lo report fun ni eni ti ti a de boya for instance nsin boya emi kan lo si odo doctor
0: okay
1: o wa so fun doctor yen pe ohun ko fun loogun to n le fi para o
0: ikontuni yen
1: ko ma ji mo
0: ikontuni yen
1: so kan de ri proof pe looto ni doctor yen se be then doctor yen na ton ba awon lopa ma invite o lejo da
0: se bi eni yen lo gbera re wa so do doctor pe ko bohun dogbon si
1: ni te ba wo awon ofin abi ki la n pe holds awon holds ti awon medical personnel to man take ton ba fe se initiation fun ohun na ni hypocritic oath for our doctors ohun na ni pe won ni lati gba emi sugbon won ni lati gba emi lani
0: awon eje ton ma nje fun ise won gangan
1: bi pe mo fe bere ise yi o mo jeje pe mi o ni gba mi la lorun enikeni odo awon kokan wa ton pe ni mercy killing
0: okay
1: mercy killing yen ni pe olorun ni je ka rogun ojuju wa do
0: amen lagbara na
1: eni ti aisan se ti pe ni ede po gan gbogbo nkan ton le se laye na ti se fun sibe sibe aisan yen o gbogun pe ni yen o de subside o lole o le ma be pe kon dakun o wu ohun ni ko won o ma lo won pe ni mercy killing boya nti jejere ti je gbugbo ara e sugbon ti o iku to de nje ya to nje
0: rora ti rora na po bi nkan mi
1: so gbugbo family le fori kori
0: aha
1: gbugbo awon to oro kan won le fori kori I pe ah e dakun I saw I mean irora yi ti to e je keni yi o ma lo won pe ni mercy killing but awa mo kan boya ofin faye gba
0: eh ti mo
1: but lawon orilede kankan advanced countries of the world won se ru e
0: ati edupe ti e ti sona pe gbogbo e ta nye wo na ofin ti orilede Nigeria ni adupe lodo lohun ba to a ma lo lori eto sugbon ko to di pe a ma lo odo barista na ma tu pada si kan kan fi se boya bi iseju kan si meji ton ba si ni awon kokokoko kan ton fe ka mo idi ta se ma so pe keyin na egbiyanju ori ikanni to ye ke ma gbona diamond te ba ti test diamond 887 fm iru awon eto bye ba ti ma yanan na gbogbo re lenu ka le ri ogbon ko ati lati le gbe ni ona to da laarin ara wa lawujo ta ti n bara wa gbe to ati n tesi waju lori e asi ti woko re gunle sugbon ko to di pe a ma so kale nu moto wa ta wa yi kan je sare ji si barista pe to awon kankan wo apa wo ni e wo po tu se koko to dabi pe in ti be yin bere lori e tesi mo pe yo se koko fa awon mo Nigeria to n gbo wa bayi ko to di pe a mo lo
1: we ofin lo fin je imoran loku bayi
0: imoran loku bayi
1: gbogbo wa ni orilede yi esin meji na ni o je gbogi ti a n sin kini esin omo leyin kristi elekeji esin islam ta ba te tun ni ka tun wo na pe abalaye na o tun je ara re gbogbo e patapata a ri pe olorun kan soso na la nke pe bibeli ti wa so pe igi ti a ge lori ireti si wa fun
0: yo pada ruwe
1: yo ruwe especially to ba ri omi ni dada nigba to je pe olorun la nke pe ki la fe para wa fun ati ro mo ba to deru ri asiri iwofa to joye so odun leni eniyan le gbare ko ma gba bi ojo kan bi sugbon ko si n to wa lo titi ikoro die
0: adu die
1: adu de na so ka ma so
0: ireti no
1: olorun ti a n ke pe o to gba wa o to la wa o to yo wa then kama ma fi oro sinu ju bo se ye lo
0: kama ma fi oro sinu ju bo se ye lo
1: e je ka ki gbe sita lagbaja nkan bayi ma nsele si mi aya ni mo o ti sele si ore mi kan ri nkan bayi ni ore mi yen de se o de ri itu sile so won ni pa mi mo ki n pa o loruko ton pe arun to mi sita kin tu o sile no pa mi mo kin pa o loruko ta n pe iku but to mi sita kin tu o sile loruko ta n parun atarun ati iku ikokan oni je
0: ipin lagbaro lohun lagbaro lohun e seun barista ko ni baje bi te tu gbe wa lo ina emi na mo pe eni ba leti yo gbo eni to ba si na po ronu yo tu se kini yo ronu si oro e te gbe kale to lapa bi na lati ma so pe ile ti to ya ile ya bayi ka mo lo le ki je ki ba isa lo se faji eyi te wa lara ara le na te na gba na ke na lo se faji ti yin na la faji to legit ni o o ti ye yin eyin ati yawo atawon mo ke joko ke je faji ke jeun faji na ni adedupe lodo olorun ba precious afolabi na gbera lori eto fun ti toni to ba dose to nbo atun wa pelu akanse oro mi ta tun gbe yewo lagbara olorun sugbon to ba dabi pe ni bere kankan te number ike sare fi bere si be abi oro te ba tu fe ka tun yewo 080 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865 08065256865

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ha bò.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà jẹ́gùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí fún mi lẹ́tù àbí bí a yẹ ṣe bí bí wa.
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
4: after working kí.

0: lẹ́kùn àti máa wago aláago ṣiṣẹ́ má fàyè rẹ̀ wáyé aláyé adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ìgbà àti àsìkò wà fún oníkálukú ìkànnì diamond 88.7 fm ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí kọ́ sùúrù ìgbà náà ń bọ̀ wá gbà ọ́ ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé má kánjú jọlọ́run lọ.
1: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
2: Ìròyìn ní ṣókí láti iléeṣẹ́ Diamond FM.

0: Ekaabo pada iroyin na re lekunrere bere lati lewa Nigeria. Igba keji are ile wa arakunrin Kashim Shettima ti te oko balu leti kuro nilu Abuja o lo silu Luanda nile Angola lati lo suju are Bola Ahmed Tinubu nibi akojo isokan awon adari orilede nile Adulawo elekokan le logun iru e o eto akojo ohun ni yo foju sun yiyanju awon gbogbogbo kan o oro to ni se pelu eto alafia ohun oro eto Abuja kejado ile Adulawo igba keji are lewo ohun ni reti wa pe yo darapo mawon adari o nile Adulawo lati jiroro lori ona abayo si okan ojokan ipenija leyi to nfin ekun na lape o to si fi dori mimu iru gogo ba igbiyanju lati pin wo rogbodiyan arakunrin Shettima leni ti awon loga loga foro eto abo ko worin pelu e ni yo mo soro loruko are Bola Ahmed Tinubu nibi eto na ti yo si mo yanana na awon iwoye ti orilede yi ni lori awon oro to se gbogi ohun pelu itepele mo ifaraju orilede yi si ohun to ni se pelu alafia ohun iduro re jakejado ile Adulawo nipinle Eko awon osise olopa nipinle Eko ti dola awon obirin meje omo ile Colombia kan o leyi ti won fesun kan pe won se fayawo won wo orilede yi ti won si ko won ni papamara ni aye kan nipinle Eko awon eyan ohun ti won pe oruko won ni Maria Camila Temo Juliet Fernanda Rios Mesa ni won dola o ni ojo kerin din logbon osu kejo latari ise ifimu file kan o ile ise olopa je kodimo pe awon obirin na ni won fi ogbon alumo koro yi tanwo orilede yi ti won si gbese le awon iwe irinna won o ti won si tuko won ni papa mara sugbon ti iroyin je kodimo pe awon afurasi omo ile China ti won fesun kan pe won lowo ninu isele na ni won ti na papa bura o nibi kọlọfin eye ti won fori mo si saju ki awon osise olopa to gunle si ibudo ohun ile ise olopa to se afikun re pe ise ido lohun waye o leyin ti igbimo alase nile Colombia ti saju bosita ke gba jare waye o ajo eleto idibo apapo ile wa ta mo si INEC ti si so loju egun awon oludije fun ipo gomina meji lototo te ma won igba keji won o leyi ti won jo fi gagbaga nibi eto idibo gomina ti yo waye nipinle Kwara lodun 2027 onka oruko awon oludije ohun ni ajo na fi lede o ni ofisi ajo na to nbe nilu Ilorin lojo Abameta pelu bi awon oludije na se wa latinu orisirisi egbe oselu APC lo fa abenugan legbimo asofin ipinle yi right honorable Yakubu Danlade Saliu Kaleu gege bi omoye fun ipo gomina ti belo Mubarak Salau si je igba kejire o onimero Bolakale Kawu pelu Fawenu Cornelius ni egbe oselu PDP fa Kaleu bene awon egbe oselu ti won tun daruko ni egbe oselu Action Democratic Party egbe oselu Accord Party Nigeria Democratic Congress Action People's Party Action Alliance na mbembe ti me egbe oselu Action People's Movement National Democratic Party All Progressive Grand Alliance egbe oselu New Nigeria People's Party ti me egbe oselu SDP sibe nipinle Kwara awon ma gba bọlu ti won wo abala se kagba nibi dije re bọlu alafesegba nipinle Kwara nibi eto idaraya eyi to waye o nipinle yi ni papa isere to nbe nilu Ilorin ni iroyin je kodimo pe won gun leto ifehonua leyin ti awon osise leto abo to nri si eto gbalumo olososu da won duro ni oju ona olobiripo to nbe ni agbegbe general lasiko eto gbalumo olososu to waye loni awon ma gba bọlu ohun ti won lo si papa isere na fun idije asekagba ni won koro oju si bi won ti se da won duro o ti won si da won lowo ko lati mo se tesiwaju ninu irin ajo won lo si papa isere na o awon eyan ohun ni won gbohun soke ti won si pe fun pe ki won fa won laaye lati wole sinu papa isere ohun lojuna ati kopa nibi ifese won se na ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé látàrí bí àwọn òṣìṣẹ́ lẹ́tọ̀ ààbò fún ti ètò gbálùmọ́ olóṣooṣù ṣe dúró tande lórí ìlànà ètò gbálùmọ́ náà. Nípínlẹ̀ Ọ̀ṣun Gómìnà Adémọlá Adélékè ti ṣàgbéǹde ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó kan o léyìí tí yóò tanná wádìí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ìbọn yínyìn tí mọ́rògbòdìyàn tó súyọ ní oríta náírà àti kọ́bọ̀ tó ń bẹ nílùú Ìkirè níjọba ìbílẹ̀ Irèwọlé o. Arukusu ọ̀hún ló wáyé ní ọjọ́ 24 oṣù kẹjọ lásìkò tí wọ́n fẹ̀sùn kàn pé àwọn ọmọ gànfe ẹrukú tọ́ọ̀gì yabo ibùdókọ̀ kan o níbi tí ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ti jẹ́ ọlọ́run nípè tí ènìyàn mẹ́ta mìíràn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá tí ìfarapa yánnayànna o ìgbìmọ̀ ọ̀hún ẹni tí onídàájọ́ Ayọ̀kúnlé Síyanbọlá jẹ́ alága fún ni wọn yóò tanná wádìí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà ní pàtó tí wọn yóò sì ṣe àgbéyẹ̀wò ipa èyí tí àwọn òṣìṣẹ́ elétò ààbò àwọn aráàlú ti mọ ẹgbẹ́ jẹgbẹ́ lẹ́yìn tí wọ́n kó níbi ìṣẹ̀lẹ̀ náà o ìgbìmọ̀ ọ̀hún ni ìrètí wà pé wọn yóò jókòó ìjíròrò láàrin ọjọ́ méje tí wọn yóò sì fi sísọ lójú eegun àwọn ọ̀kan ọ̀jọ̀kan àbájáde èyí tí wọ́n tẹ pẹpẹ rẹ̀ síwájú ìjọba. Ìròyìn káàkiri àgbáyé lẹ́ ń tẹ́tí sí láti kàn ní ìgbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM. Ìlọrin ìròyìn náà yóò tẹ̀síwájú lẹ́yìn ìdánudúró ránpẹ́ yìí.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbádọ́ rẹ Facebook ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM Diamond FM Shining Supreme.
2: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.

0: sí mi létí ó ń gbọ̀n rìrì dọ́kan ìkànnì diamond 88.7 FM.
1: Jerigold ló ní
2: àlàáfíà lọ́gùn ọ̀rọ̀ bá ṣe máa ń.
3: Gbogbo ẹ̀yin ó ń bàárà Jerigold Wellness Therapy nílùú Ìlọrin. Jerigold fẹ́ mọ rírì yín o, ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà mọ rírì yín? Jerigold ẹ bá ń kí àwọn èèyàn kẹ́ ṣàlàyé.
4: Àti gbogbo ẹ̀yin fans wa nílùú Ìlọrin àti agbègbè rẹ̀ àti Nàìjíríà lápapọ̀. A ti bẹ̀rẹ̀ pé ìpolówó glasses
3: awojú
4: fáwọn tó máa ní glaucoma cataract tipẹ́tipẹ́. Àwọn èèyàn ń pè mí sí glasses ṣé glasses yóò dínwó ni mo ní kò dínwó ìpè yìí pọ̀. Àwa torí pé à ń ṣe àjọ̀dún ọdún kejì wa lọ́wọ́ àwa send fún iléeṣẹ́ kí lẹ́sẹ̀ fún wa àwọn fún wa ní promo.
3: Lórí
4: fún ọjọ́ mẹ́sàn-án
3: glass yẹn 9 days.
4: Bẹ́ẹ̀ni
3: ọjọ́ wo sọjọ́ wo?
4: Thursday 20.
3: Okay.
4: Sí Saturday 29.
3: Oṣù yìí.
4: Oṣù yìí.
3: Okay.
4: Now glasses yẹn èrò lẹ́wàá rà. Kí n tó wá lọ síbẹ̀. Àwọn product wa tá a máa ń polówó oúnjẹ ọ̀hún ẹ jẹ́ kí n rán yín létí.
3: Okay.
4: Mosquito repellent wa. Cherry oògùn malaria. Ojú oògùn ẹ̀fọn lọ. Má jẹ́ kẹ́fọn jọ.
3: Kọ́ ọmọ bá a sa àìsàn.
4: Lọ́ra
3: V. Olówó tó fi ro oògùn àìsàn.
4: Yóò da fún yín.
3: Yóò jowó tó fi repellent yẹ lọ.
4: Lọ́ra V mass mosquito repellent. Ó wà ní Chupest. Ó wà ní Aromakeya àti One Step.
3: Ok.
4: Then a sọ nípa Ganoderma coffee tea.
3: Ok.
4: Pé ó máa ń boost immune system. Ọ̀yẹ́ ká máa mú lálẹ́ lálẹ́ ká tó sùn.
3: Ok.
4: Bẹ́ẹ̀ni ìyẹn náà wà ní àwọn pharmacy tí mo darúkọ yẹn.
3: Okay.
4: Then lónìí àwọn aṣọ nípa tea tuntun kan. Tá a mọ̀ sí detox tea.
3: Okay.
4: Òun ni tea tá a fi máa ń fọ àgọ́ ara wa. Gbogbo yẹn pátápátá ló nídìí ẹ̀.
3: Okay.
4: Tea yẹn 18,000 lẹ́ẹ̀ba.
3: Okay.
4: Bẹ́ẹ̀ni.
3: Okay.
4: Ni Aromakeye.
3: Aromakeye.
4: Àti One Step.
3: One Step Pharmacy.
4: Gbogbo yẹn tẹ́tẹ́ra glasses pátápátá. Ẹ lọ ra tea yẹn.
3: Okay.
4: Ẹ fọ ìdọ̀tí àgọ́ ara yín.
3: Kẹ fọ jáde.
4: Ẹyin tí ẹ tún lọ ra glasses náà. Ó wà very important.
3: Kẹra tí yẹn mọ.
4: Detox tea la pé. Ẹ gbọ́dọ̀ detox fara ara yín.
3: Okay.
4: Na èlò lẹ́wà bá glasses yẹn lọ́tẹ̀ yìí.
3: Fún promo tí ń lọ lọ́wọ́.
4: Fún promo tí ń lọ yìí.
3: Ẹ jẹ́ wọ́n mọ̀.
4: Ẹ rí i pé glasses yẹn is 320,000. But tó pé promo wà. Iléeṣẹ́ ní kẹ wá rà ní 280,000.
3: Wọ́n gé 40,000 kúrò lórí ẹ̀.
4: Bẹ́ẹ̀ni. So ẹ wá gbọ́ o, glasses tọ̀dọ̀ tèmi. Bọ́tù bá a wá. Bọ́tù yẹn lèyàn máa ń rọmi sí olóò máa ń serve as eye drop fún ojú yẹn.
3: Okay.
4: So bọ́tù yẹn náà dẹ̀ ní iléeṣẹ́ ló ṣe. Wọ́n ṣe so bọ́tù bá a wá. So 280,000 lẹ́yìn ra glasses yẹn with bọ́tù. Tó bá jẹ́ glasses kékeré. Àwọn tó ní ìpèníjà ojú kéékèèké bóyá lọ́lọ́ba yẹn máa ń lo system gan tàbí ọ̀rẹ́dì kan ẹ ti ń lo recommended glasses. Glasses tó lè correct ojú yín tẹ ní the buy any the quantum non recommended. Ìyẹn lantan ni 120,000.
3: Okay, promo price nkọ.
4: Promo price yóò wá jẹ 90,000.
3: 30,000 ló kúrò lórí èèyàn. Ṣé with bottle nìyẹn náà?
4: With bottle ni o.
3: Okay.
4: Ẹ wá gbọ́ dáadáa. Detox tea yẹn wà very very important.
3: Fún gbogbo èèyàn.
4: Fún gbogbo ènìyàn.
3: Gbogbo ẹni tí ń jẹ.
4: Àti
3: gbogbo àtọwọ́. Tí ń mumi.
4: Ẹyin ń fàájì. Ẹ ní detox tea. Ẹyin tẹ́ pẹ́ láìkì òkèlè. Gbogbo èèyàn ṣá ló ní detox tea. Gbogbo ẹni tẹ́ wọn ra glasses tẹ́ ẹ bá ti lọ ra glasses yín. Ṣé ẹ ń gbọ́ mi? Ibi tẹ́ ẹ ti rà nínú Ìlọrin tẹ́ bá ti pè mí. Èyí sọ fún yín.
3: Okay.
4: Tẹ́ bá débẹ̀ tá má ní òsì ńlẹ̀. Ẹ̀sánwó sílẹ̀.
3: Okay.
4: Àti kò síbẹ̀ o. But torí promo ó lè tan ẹ̀sánwó síbẹ̀.
3: Torí promo àwọn èèyàn lè ti bí
4: ní
3: ìtẹ̀ kóbẹ̀ ó ti tán.
4: Ó dà fún yín pharmacy tẹ́ lọ. Màá sọ fún yín tẹ́ bá ti pè mí.
3: Okay.
4: So ó wà very very important.
3: Okay.
4: Ẹ̀yin tẹ́ láwọn èèyàn tẹ́ pẹ́ ti fún nọ́mbà mi ẹ̀ ti ti pò wọ́n báyìí pé tó promo ńlọ lọ́lọ́ nílùú Ìlọrin o.
3: Pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ ń béèrè pé
4: Sódéwó. Sódéwó. Okay. 20 August 2022
3: ló bẹ̀rẹ̀
4: yóò parí ní August 29. So lọ ra glasses rẹ kò dẹ̀ra detox tea pẹ̀lú ẹ̀.
3: Okay.
4: Promo kan tó máa ń bẹ tó tún máa ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí náà. Gbogbo ẹ tẹ bá ní ìpèníjà bóyá BP bóyá sugar èyíkéyìí ìpèníjà àgọ́ ara yín lọ́wọ́lọ́wọ́ báyìí ní iléeṣẹ́ Ológunmọ̀ṣọ́ à ń ṣe 20% discount.
3: Promo.
4: Bẹ́ẹ̀ni.
3: Lórí àwọn product.
4: Product China tá ń tà.
3: Okay.
4: Ìyẹn àwọn supplement wa tó wà fún BP sugar. Stroke lóríṣiríṣi ìpèníjà àgọ́ ara à ń ṣe 20% discount lọ́wọ́lọ́wọ́ báyìí.
3: Okay.
4: So tí o bá ní àìsàn àgọ́ ara rẹ pé wá wá enjoy 20% discount yẹn.
3: Ẹ máa ń pe nọ́mbà tán lè kù sí. 080 0 80 0 3 4 3 4 8 4 4 3 8 9 0 8 0 34 84 84 43 89 89
4: Atọ́kùn ètò. Ṣéke mọ́tàn yìí. Àwọn ìpè tí mò ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí lórí glasses. Inú mi sì ń dùn.
3: Ọlọ́run ọba yóò wáyé
4: àyè wá. Ẹ̀yin tẹ́ ti wá rà náà yóò bá yín lára mú. Ẹ̀yin tẹ́ tó ń rà yóò tún bá yín lára mú.
3: Ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ó dàbọ̀.
5: Diamond FM ìmọ́lẹ̀ tó kárí ayé.
6: Yes, yes, yo, they call me original Wonder Band. Keep listening to Diamond 88.7 FM in Lorin. Original say so. Boom, pa.

bùkún ní orúkọ Jésù Olúwa wa. Amen. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ ètò obìnrin rere. Mo kí yín lọ́kùnrin àti lóbìnrin. Mo gbàdúrà fún yín wípé ní orúkọ Jésù Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Lónìí ẹ̀kọ́ tí a mú wá sí etí ìgbọ́ yín òun náà ni àsìlò ẹ̀rọ àgbéléwọ́ àti àwọn ọmọdé. Àsìlò ẹ̀rọ àgbéléwọ́ àti àwọn ọmọdé. Kí ni ẹ̀rọ àgbéléwọ́? Irú ẹ̀rọ wo ni à ń pè ní àgbéléwọ́? Ẹ̀rọ àgbéléwọ́ ó jẹ́ fóun tí à ń gbé kiri tí a lè pinni lórí rẹ̀ tí ó sì lè dáhùn. Àwọn fóun kan ń bẹ tí ó tóbi tí ó sì fẹ̀ tí wọ́n ń pè ní Android. A lè rí àwòrán lórí rẹ̀, a lè ya àwòrán lórí rẹ̀, bẹ́ẹ̀ ni a lè pinni, wọ́n sì lè pè wá lórí Android phone. Kò sí ohun tí a kò lè ṣe alábàápàdé lórí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan òun ló wà ní orí Android phone. Ohun tó dára wà ńbẹ̀, ohun tí kò sì dára ó wà níbẹ̀ pẹ̀lú. Bí a bá ń sọ ti ìwà ipá, àwọn ìwà burúkú tó ga jù nínú ayé, wọ́n pe sam-sam sínú ẹ̀rọ náà. Bí a bá sì ń sọ ti àwọn ọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin ní ọ̀nà ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́, èyí tí àwọn ọmọdé lè máa rò wípé ó dára okunbẹ̀ rẹpẹtẹ. Ọ̀nà tí ènìyàn lè fi jalè ó ń bẹ níbẹ̀. Bẹ́ẹ̀ ni o lè rí oríṣiríṣi àwọn nǹkan tí kò bójúmu, tí kò tilẹ̀ yẹ kénìyàn ó máa rí, bí àwọn tó bọ́ ìhòhò sílẹ̀. Obìnrin náà ni wọ́n o, bẹ́ẹ̀ ni ó wà láàrin àwọn ọkùnrin pẹ̀lú, tí wọ́n ó tilẹ̀ máa bá àwọn obìnrin ṣe ní ìhòhò ọmọlúàbí. Gbogbo ẹ̀ ló pé síbẹ̀ pérépéré. Ọ̀nà tí a sì lè fi ṣe àṣeyọrí nínú ìrìn àjò ayé wa ó wà ńbẹ̀. Ọ̀nà tí a lè fi kàwé, bóyá a fẹ́ kọ́ èdè kan, Yorùbá ni, French, òyìnbó, a fẹ́ kọ́ àwọn èdè tí a kò mọ̀. Bí a bá dé orí fóònù Android, gbogbo ẹ̀ ló pé síbẹ̀. Ṣe rí wípé bí ire ṣe ń bẹ níbẹ̀, bẹ́ẹ̀ náà sì ni ibi ń bẹ níbẹ̀. Àwọn ẹ̀kọ́ òdì lóríṣiríṣi bíi 419 ó wà ń bẹ̀. Ìwádìí nǹkan àdáyébá ó ń bẹ níbẹ̀. Àwọn yí faramọ́ ẹgbẹ́ burúkú ayé, bí o bá ń wá lọ ẹ ó pàdé rẹ̀ níbẹ̀. Ó wà ń bẹ̀ digbidigbi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà àwọn mìíràn ń fẹ́ ìyàwó níbẹ̀, àwọn mìíràn ń lọ́kọ níbẹ̀. Wọn ò mọ rí o, orí fóònù náà ni wọn ó ti ríra wọn. Wọ́n sì wí pé I love you, yes, I love you, and they will marry each other. Ó wà ń bẹ̀. Àwọn àwòrán oríṣiríṣi ọlọ́kan òjọ̀ kan tó jẹ́ nípa eré ìdárayá, eré tó dára, eré tí ò dára, ijó tó dára, ijó tí ò dára, gbogbo ẹ̀ ló pé sínú Android phone. Àwọn nǹkan bẹ́ẹ̀ ló wà lórí fóònù tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Bí o bá sì ń wá àwọn nǹkan ayé, ó ń bẹ́ẹ̀ o, kò sí ohun tí kò pé síbẹ̀. Kódà ẹni tó fẹ́ máa jalè, tó fẹ́ máa wádìí bí ó ṣe máa jà á, kò lè rí níbẹ̀. Fún ìdí èyí, kò sí àwọn ohun tó dára tàbí ohun tí kò dára èyí tí kò pé sórí. Àwọn mìíràn wọ́n tí owó rẹ̀ pọ̀, àwọn mìíràn sì wà tí kò wọ́n. Àwọn tó wọ́n yìí, gbogbo fọ́tò bẹ̀, gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe, gbogbo ẹ̀ ni wọ́n máa rí lásìkò lásìkò lásìkò. Bẹ́ẹ̀ sì ni àwọn tí kò wọ́n náà, àwọn náà ní ipa tiwọn tí wọ́n lè kó. Fún ìdí èyí, a wá rí ẹ̀rọ àgbéléwọ́ wípé bí ó ṣe ní ire, bẹ́ẹ̀ náà ló ṣe ní ibi nínú rẹ̀. Ibi ń bẹ nínú rẹ̀, bẹ́ẹ̀ ni ire sì ń bẹ nínú rẹ̀. Ẹ má gbàgbé, ẹ̀rọ àgbéká yìí àti àwọn ọmọ ni à ń sọ̀rọ̀ lé lórí. Ẹ jẹ́ kí a kà nínú ìwé òwe orí 22:20 ẹsẹ̀ kẹfà tí ó wí pé tọ ọmọdé ní ọ̀nà tí yóò rìn ní ìgbà tí ó bá dàgbà tán kò ní kúrò nínú rẹ̀. Èyí jẹ́ wípé a gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wa dáadáa nípa lílo ẹ̀rọ àgbéléwọ́ láti mọ bí ó ṣe yẹ kí wọn kó máa lò ó àti bí ó sì kò ṣe yẹ. Eléyìí ṣe pàtàkì fún àwa òbí, pàápàá jùlọ àwa ìyá. Ẹ jẹ́ ká mọ̀ wípé iṣẹ́kúṣẹ́ òun ni ẹ̀rọ àgbéléwọ́ jẹ́ nígbà tí àwọn ọmọ wa bá ń lò ó. Nígbàrà tí a bá sì rí wípé àwọn ọmọ wa ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa lo fóònù yìí, ká mọ̀ wípé

kàbíyèsí ẹlẹ́dùwà ẹ kú ilé ẹ káàlẹ́ o ẹ kú àjálẹ́ bíi tòní o bóò lójú ọjọ́ lọ́dọ̀ yín kàbíyèsí rẹ ọlọ́run lórí ètò tá a pè lámìwò lálẹ́ òní ọba tí ìbéèrè ẹ̀yọ́ tó lò ó kàbíyèsí rẹ o ọwọ́ ara òjò tó lẹ́nu nígbà tá ò lérí sá ìwọ la wáyìn lálẹ́ òní ṣáájú ohun gbogbo òtítí títí lẹ́yìn tí ń kíni lẹ́yìn kàbíyèsí rẹ̀ ìró gàlẹ̀gàlẹ̀ tí ń gbénú òkun sọlá ẹ mọ̀ bọ́dẹ bá wọgbọ́ ọdẹ adagbóró ọwọ́ ara òjò wọ́wúrò dàgbóró ṣe àṣẹ kú ilé ẹ káàlẹ́ o ìtàkùn gàgàrà èyí tí ò fi tọ̀pẹ́ ṣe tí nọ́mbà wá gbénú lẹ̀ sọ kẹ̀ù yóò wá tọpasẹ̀ ìtàkùn débi ọ̀há ọ̀pẹ́ o àrùn ọ̀pẹ́ ó sì wá gbiná jẹ débi pé ẹ̀gbọ́n ẹnu ẹ tẹ́yìn gan òní síbẹ̀ mọ́ yóò ti jóná gbúrúgbúrú ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ kò séwu fi wẹ́nikẹ́ni ìbàrẹ̀ lálẹ́ òní ìlédùá ìjẹ́ olúwa ọlọ́run ìṣẹ̀dá gbogbo ẹ̀mí ènìyàn adélálẹ̀ tòní lórí ètò tá a pè lámìwò ẹ kú ilé ẹ̀lẹ́bẹ̀ wọn ẹ káàlẹ́ ẹ kú àjálẹ́ o.

0: ẹjẹ́ ń lọ sọ́dọ̀ àlejò mi tààràtà lálẹ́ ètò ní jẹ́ta wà lálejò mi lórí ètò tá a pè lámìwọ̀ lálẹ́ yìí ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò ìmọ̀ ẹ bá mi súnmọ́ kinní ohun tó bá mi láti dákun yín àyè wà bẹ́ẹ̀ bá sì fẹ́ fowó pamọ́ náà àyè wà mà.
1: ẹ kalẹ̀ o orúkọ mi ni ẹni tọ́lọ́hún mọ̀ láti ìlú tọ́lọ́hún mọ̀.
0: tó ẹni tọ́lọ́hún mọ̀ láti ìlú tọ́lọ́hún mọ̀ tó àmì wo tí máa ń ṣẹlẹ̀ tẹ́dà máa rínú ayé mà ẹlòmíì nígbà tó wà ń kékeré ẹlòmíì nígbà tó dàgbà tán lómi arámi wo ẹlòmíì sì nígbà tó wà lọ́dọ̀ bólẹ́ ti fẹ́ mú lálẹ́ ìmọ̀.
1: àmì wo mi bẹ̀rẹ̀ báyìí kò pẹ́ ká ní pé mo wọlé ọkọ náà ni.
0: nígbà tí wọlé ọkọ làmì wò yẹn bẹ̀rẹ̀.
1: bẹ́ẹ̀ni mo ní àmì wò yẹn bẹ̀rẹ̀ ìgbà tí mo wà nílé ọkọ mi mo wà pẹ̀lú ọmọ àkọ́bí mi lọ́wọ́ níbi tí ọkọ mi ti ń ṣiṣẹ́ wọ́n kọ́kọ́ gbé irinṣẹ́ wọn níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ mẹkáníìkì ni wọ́n.
0: àwọn olóògbé irinṣẹ́ wọn àwọn jí gbé.
1: bẹ́ẹ̀ ni wọ́n jí gbé níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ wàhálà yẹn wà tó yẹ pé ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ náà àwọn tí wọ́n níbẹ̀ wọ́n fẹ́ lò ó wọ́n ṣàtún ní kí wọ́n kúrò níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ yẹn.
0: àwọn tó nílẹ̀ ẹbẹ̀.
1: bẹ́ẹ̀ ni wọ́n ṣàtún wá ayebòmíì tí wọ́n tún wá wọ́n tún ń ṣiṣẹ́ lọ níbi ibẹ̀ náà wọ́n tún gbé irinṣẹ́ wọn wọ́n ṣàtún wá ọ̀nà láti tún ra irinṣẹ́ wọ́n ń lo ibi ibẹ̀ yẹn lọ díẹ̀ díẹ̀ ibi ibẹ̀ náà kò tún pẹ́ àwọn tó tún níbẹ̀ àwọn náà tún ni wọ́n fẹ́ lo ibẹ̀ ibi tí wọ́n ṣàti ń manage káàkiri ibẹ̀ ni wọ́n ti pàdé mákan ìyẹn máa ń ta block.
0: ok
1: wọ́n ṣe block industry wọ́n ta block so ìyẹn ló wá ní pé ibi kan bí wọ́n ṣe wá gba ibi tí wọ́n lò yẹn ìgbà míì wọ́n lè wọ́n lé kán máa lọ bí iṣẹ́ ìgbà míì wọ́n lè ṣe bọ́ ó wá nígbà tí máa yẹn wá rí wọn máa tó ń ṣe block industry yẹn wípé wọ́n máa ń bá ẹnìyẹn náà ṣe mọ́tò.
0: ok wọ́n máa ń bá tomato ṣe.
1: wọ́n máa ń bá tomato ṣe ẹnìyẹn ló wá ní pé èyí tí wọ́n fi máa dúró nílé tí ò bá ṣiṣẹ́ tí ò ṣe kíní kan ìgbà tó yẹ pé àwọn ni wọ́n mọwọ́ mọ́tò tí wọ́n bá wọn ṣe yẹn pé wọ́n ṣe kúkú fẹ́ kan assist wọn láti mọ wa mọ́tò yẹn lọ fi máa já block síbi tí wọ́n ti fẹ́.
0: tó bá ti béèrè ẹ̀.
1: bẹ́ẹ̀ ni ibi tí wọ́n ti ń tà ó ṣe di pé wọ́n wà pẹ̀lú ẹnìyẹn nìyẹn wọ́n sáà bá ń wa mọ́tò yẹn tó bá ní fọ́ọ̀tì wọn máa bá ṣe díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ ọlọ́run ṣàánú wọ́n rí wọ́n dá wọ́n tu owó jọ wọ́n ra ilẹ̀ ìgbà tán ra ilẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe díẹ̀díẹ̀ wọ́n gbé yàrá méjì sókè. ìgbà tán gbé yàrá méjì sókè mo wà nínú oyún second born mi
0: ní táìmù tẹ̀ ń wí
1: ní táìmù tí mò ń sọ yìí tí wọ́n fi rí ibi ibẹ̀ yẹn wọ́n ṣá ní ara rẹ̀ òun ni wọ́n ṣàfi ra ilẹ̀ yẹn wọ́n ṣá gbé yàrá méjì sókè ibẹ̀ náà ni wọ́n ti ń ṣiṣẹ́ tí ara ọmọ yìí nígbà tí mo bi tán tó ń lọ bí ọdún kan
0: ṣe ìyẹn
1: ẹlẹ́kìjàbí ó ní ara ò wá yá ìgbà tárí ò yá ṣàgbé lọ sọ ara rẹ bẹ̀rẹ̀ sí ní wú ọwọ́ ẹ̀ ń wú so àfihàn chemistry tó wà níwájú ilé wa chemistry yẹn wá ní ó ṣáà fún wa lógún bí ewo la pé àṣà ìgbà tó yẹ kó tú tí òtú tó ṣáà wú àfihàn kan gún wa rí pé ó ń yọ ẹ̀jẹ̀ ìyẹn ṣáà ní ká àṣà padà gbé ọmọ yẹn lọ sí hospital hospital náà ti sọ fún wa pé ó nídìí ẹ̀jẹ̀
0: pé ó nílò ẹ̀jẹ̀
1: kábíyèsí
0: ọlọ́run
1: bí aṣáà ṣe àrẹ́ǹjì nìyẹn aṣáà fún ọmọ náà ní ẹ̀jẹ̀ pàǹtì méjì nígbà yẹn ó gbẹ̀jẹ̀ ìgbà tán máa ẹ̀gbọ́n ọkọ mi kan wá wà tó jóbìnrin tí ọkọ mi tẹ̀lé àwọn náà dẹ̀ ní sáìtì ní sáìdì ibi tí ọkọ mi náà ní sáìtì sí àwọn tí ń gbé
0: ibi tí wọ́n kọ́ yàrá méjì sí
1: bẹ́ẹ̀ni àwọn tí ń gbé níbẹ̀ so àwọn náà wá ní pé ìgbà táwọn ti sọ fọkọ rẹ tó ti kọ́ yàrá méjì kó máa bọ̀ wá sí ibi ibẹ̀ tí ò wá tẹ́ ẹ lérí pa kinní kan kankan ipá wọn ṣáà ti wà bẹ́ẹ̀ so ìyẹn ẹni wọ́n ṣàfihàn pé tí mo bá ti tán bá ti discharge mi tí ọkọ mi ò bá kúrò ní ibi ibẹ̀ tí ò bá padà rí àwa mọ́ nílé yóò padà wá kó bá wa ní ibi ibẹ̀ ipé kémi
0: máa tẹ́yìn bá ti kúrò tẹ́yìn ti kó wá ti yín
1: bẹ́ẹ̀ni ipé kémi máa bọ̀ wá bí ó ṣe di pé wọ́n discharge wa ní hospital mo ṣáà mú ẹnu nǹkan tí èmi lè mú láṣọ wa táwa máa wò bí mo ṣe lọ pẹ̀lú àwọn ọmọ mi méjèèjì nìyẹn a bá lọ síbi ibẹ̀ a sáà ń wà pẹ̀lú wọn.
0: ṣe nínú ilé tí ẹ ní yàrá méjì àbí tí ẹgbọn ọkọ yín
1: títí tẹgbọn ọkọ mi tó yìí mi lè dá society níbi ibẹ̀ so bí mo ṣe wà pẹ̀lú ẹgbọn ọkọ mi nìyẹn ọ̀dọ̀ ẹgbọn ọkọ mi ni mo ṣáà wà nígbà tó ya ọkọ mi pé pé àwọn ti fẹ́ kó ẹrù mo ṣáà lọ ní ọjọ́ náà a ṣáà jọ lọ páàkì ẹrù wa a ṣáà kó wá sí site wa ibe la sa wa ti a sa n gbe ti won sise yen igba to pada ya ibi ti won tin lo ise block yen won le lo mo toro na be na jina si ibi si a kole si won le lo si
0: ibi se block mo
1: ise yen mo awon oga mi na mi mo bi erin awon ti en to sa n ba sise yen to sa se pada ri o sa pada kuro ni ibi be o di pe won se igba ti won mo se nikan na wa wa to ye pe yen na ma n fowo yo block ni adugbo ibi ti a wa won ti me niyan na ri tele ni igboro ko to di pe a wa society yen won se wa re niyan bo se bere si ni jo n sise ni won bere si ni jo n fowo yo block ta ma fe yo ta won yan ba fe yo block won ma ba won yo die die so gbogbo nkan o sa lo mo gbogbo e o ko lo bo se ko lo dede mo
0: gbogbo
1: lo dede mo bo a sa manage manage lori e na ni mo ti sun lojo yen ni mo se sun mo sa lala ni mo se lala pe won yinbon fun mi
0: latoju orun
1: pe mi se so fun egbon oko mi ni pe abe lala ti mo la mojumo yi ni pe mo de lala awon ba sa ni pe kin gbenu so n pe ru oro siwo ni pe mo kin nikan pe kin ya gbawe o kin gbawe jo meta o kin gbawe bi mo sa se ni bi mo sa se mu awe ni ojo keje ni mo sa gbawe ojo meta ijo tawe ojo keta ma pe omo mi ti mo so wi pe mo bi
0: ti elekeji
1: bo se di pe won mo de lati school niyan ata mo de lati school pe ara re o ya pe kin logun fun awon egbe mo mi ba emi o se mo pe nkan to to yen ni mo ba ni pe ko lo bo aso o ba lohun o le gbowo soke o le gbowo soke bi ti bawo bi mo se pe egbon oko mi yen niyan emi na de ti ni shop ni ta ni nkan ti a so yi mo ti ni shop ti emi na
0: teyin na fin taja
1: ti mo ti won aso
0: okay te fin sise tailor yin
1: ni tailor ni mi mo won aso mo ni awon mo se bi meji lodo mo so fun won la won ba sa wale na ba sa ni a kilo nkan to sa lo aja ewe kan a sa lo a ba fori si a ba fi wo mo ba mu lo si shop gba mu lo si shop lati shop ni o ti le dide mo
0: nigba to de shop ko le dide
1: to de shop bi o se le dide mo niyan mo ba gbe wale
0: e tun da para sile lati shop
1: be ni gba nigba ta close lale
0: okay
1: oni wale dide mo se gbe pada si ile niyan la ba se ko si niyan
0: o da edatomina lori eto amewo na la wa lale oni pelu ola tin re waju ogun ni yopa ebiti ni kan idamode 8.7 fm ni loti lorin alejo mi lale ye ni olohun mo na ni mo si mo pe eyin na o ti mo de ka bi meji mo eyin ara le te n gbo wa lale oni oda alejo mi e te waju bi te ba de ma
1: bi a se ko si lati igba yen ni ero di pe a n gbe ka kiri won ni ka mo gba bere si a sa bere si ni gbe kiri a n gbe won sa awon to mo kan na awon school won na awon na mu yan wa a sa bere si ni nawo a n se pe ko sa le dide o pepepepe olohun se o pada dide o pada rin bo irin eyen ko balance o a fe ti owo kan ati ese
0: ko se ese mo nkan to se pato
1: be ni igbati nigbati kini yen se oni ta sa ninu

0: àrówó school sanmọ́ pé owó yẹn ti pọ̀jù pẹ̀lú toró ti wọ secondary school ní àkọ́bí mi ó ti wọ secondary school nígbà yẹn bó ṣe di pé a withdraw ẹ̀ ní school náà nìyẹn.
1: Àwa fẹ́ fi class wo ló wà ńgbà náà tẹ fi withdraw.
0: Ó fẹ́ ẹsẹ̀ àbí GS1
1: ó sẹ ó fẹ́ wọ GS1 nígbà yẹn.
0: Ó fẹ́ wọ GS1 nígbà yẹn. So bí a ṣáà ṣe dá dúró nìyẹn wípé kó lọ sí government school. A wa mu lọ sí government school ní táìmù gbà yẹn Lẹ́kọ̀ọ́. Wọ́n ṣáà ní táìmù ti lọ wípé wọn ò lè gbá mọ́. A lọ sí school bíi méjì wọ́n ní táìmù ti lọ pé wọn ò lè gbá mọ́. Ìdí nìyẹn tí mo fi pe ẹ̀gbọ́n mi kan tó wà nílọrin bíbá yìí. Wọ́n wá ṣáà ní pé kí n mú wá. Bí mo ṣáà ṣe mú wá láti
1: èmi àti
0: bàbá ẹ̀ ṣàjọ sọ ṣáà mú wá láti Èkó. Ó wá wọ school ní ìlọrin bíbá yìí. Wọ́n ṣáà gbà kò lo ó lo ọdún kan
1: ní school
0: ní bíbá yìí bó ṣe di pé complain ṣáà pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé ọmọ rẹ ṣe gbá ọmọ rẹ ṣàwo kinní kan èyí tó ṣáà pa bámbárì bí wọ́n ṣàṣe ni pé òun wípé ọmọ rẹ mú gbó kinní yẹn wá jẹ́ bànújẹ́ ọkọ fún mi pé ó ń mú gbó mo mú wá ọ̀tọ̀ ní nǹkan tí mo mú wá fún ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ bí mo ṣàṣe gbéra bí mo ṣe gbọ́rọ̀ yẹn alẹ́ òní mo gbọ́rọ̀ yẹn bó ṣàṣe di láàárọ̀ ọjọ́ kejì ọlọ́run dẹ̀ ṣe mi àti àwọn kan àjọ máa ń kọntibútù àjọ bí mo ṣàṣe kó owó yẹn nìyẹn bí mo ṣàṣe fi wá sí ìlọrin nìyẹn mo wá káàkiri ó ti sá kúrò nílé mo wá káàkiri mo ń ṣe káàkiri
1: mo ti sá kúrò nílé
0: bẹ́ẹ̀ni mo wá káàkiri mo ṣàpadà rí ìgbà tí mo rí mo ṣáà ní àjọ máa lọ sí Èkó ni nígbà tó yà ṣe ẹ̀gbọ́n mi yẹn náà ṣáà tó bá a sọ̀rọ̀ wọ́n ṣáà ní pé kí n filẹ̀ mo ní mi ni nígbà tí wọ́n rí condition bí a ṣe wà tọ́ṣẹ̀ wọ́n ṣáà ní pé kí n filẹ̀ ká bá a sọ̀rọ̀ kínní kan mo ṣáà ní pé rárá pé kọ́ jẹ́ kí n mú padà lọ sọ́dọ̀ dáde pé kí n mú padà lọlé mo ṣáà mú padà lọ
1: Èkó
0: wá sí Èkó ìgbà tí mo mú dé Èkó padà ó ṣáà di pé kò lè continue school yẹn mọ́ nígbà tó dé Èkó a lọ fi síbi iṣẹ́ ó ń kọ́ṣẹ́ èyí tí ó gbádùn yẹn náà ń lo ọwọ́ kan yẹn ó fi ń rìn ó padà sí ibi iṣẹ́ ó ń lọ ibi iṣẹ́ díẹ̀díẹ̀díẹ̀ ìgbà tó padà yá ọmọ yìí tí mo ní ó rẹ̀ yẹn mo bímọ lé ìgbà tí mo ṣàwá tún bímọ ọmọ lastborn mi nígbà tí mo bí lastborn mi mo ti bí lastborn mi tán mo ti padà sí ṣọ́ọ̀bù ó di pé kí ọwọ́ ẹ̀ èyí tí
1: ẹlẹ́ẹ̀kejì tẹ ní ọwọ́ ń
0: gbà tó èyí tó ń dún yẹn ó máa máa jákèjákè ó máa máa tó bá ti kíní yẹn bá ti ṣe ó lè ṣe wá látojú ọrùn máa pariwo mọ́ẹ̀mí àyà mi tó bá látojú ọrùn máa sáré dìde tó bá ṣe máa sáré dìde wà lè wá ṣọ́ọ̀bù gbà mí náà kó pariwo mọ́ẹ̀mí máa sáré di ọwọ́ yẹn mo ti bá ti dìímú kíní yẹn máa tún lọlẹ̀ kíní yẹn ṣàwá ń jẹ́ kíní fún mi pé kí wá tún nǹkan tí ó tún ṣẹlẹ̀ yìí kíní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n wá ní bóyá torí pé a máa wọ ọwọ́ náà dáadáa ṣáà tó máa tún gbómi gbóná kaná a máa wọ a máa fi rọ́ọ̀bù sí a máa fi gbogbo àwọn oògùn ẹ̀rọ yẹn a mọ̀ fi bá a fi wọ èyí tó ń lọbiṣẹ́ nígbà tó padà yá tó di pé òun náà ti mọṣẹ́ èyí tí ń lọbiṣẹ́ ó di kí gbogbo àwọn ìwà míì ṣàtún yí wọ́ ó di pé kí wọ́n gbéṣẹ́ fún kó jọ nǹkan nínú àwọn nǹkan tó yan gbé fún kó lọ lè ta àwọn òmọ̀ kó yọ nǹkan káwọn yẹn dé kọ́mọ wá bá wa fa kínní kọ́mọ wá bá wa fa gbogbo ẹ̀ bí kán gbé irinṣẹ́ fún kó gbé complete irinṣẹ́ kán gbé fún kó gbé ta káwọn yẹn máa poripori èyí tó ṣàṣe pábánbárì àwọn ẹnìyẹn náà ní òun ló ń mú lọ wípé kó wá bá òun wo irinṣẹ́ tí òun fẹ́ ra lista wípé ó fẹ́ máa fi ṣe wẹ́dà ipò òun ló ń mú lọ
1: ìpèpè iṣẹ́ wẹ́dà ló ń kọ́
0: iṣẹ́ wẹ́dà kọ́ àwọn tó ń ṣe kọ́ìlì ni tó ń ṣe kọ́ìlì sínú jẹnẹrétọ̀ fan bó ṣe di pé ó gbé irinṣẹ́ ẹnìyẹn náà bó ṣe gbé ta nìyẹn bí yẹn ṣáà ṣe bẹ̀rẹ̀ sí ní ń wá nígbà tó ṣe ó ṣáà padà jẹ́wọ́ fún wa pé ó gbé ẹ́ńjìnì òun ó ti wípé òun lòún wá sí a ṣáà wá ṣáà padà rí
1: pé ó sá kúrò nílé
0: ó sá kúrò bífọ̀ kó ti àti ẹ̀ tó rí rárá ẹnìyẹn ṣáà ní pé òun ó gba irinṣẹ́ òun òun ó gbá òun máa gbá o bí a ṣáà ṣe lọ gba owó tán máa ń gbà yẹn nìyẹn bá a ṣe gbà nìyẹn 150
1: àwọn olówó ìlé kàn
0: bẹ́ẹ̀ ni
1: kábíyèsí ọlọ́run
0: bá a ṣe gbà 150 nìyẹn nínú kò sí bá a ṣe bẹ̀rẹ̀ sí ní san gbogbo gbèsè yẹn ní àsìkò no cash

0: bí a sá se bẹ̀rẹ̀ sí ní
1: a tún
0: fi owó fi send yẹ fún àwọn tí a gba owó lọ́wọ́ wọn ni gbogbo kini yẹn tí kò mọ lórí ti tẹni yẹn nìkan o táwọn ẹlòmíì náà tún wá pé àwọn gbéṣẹ́ fún bí a sá se san owó tán gbà lóyún bí ta ti ń sanwó yẹn náà a ṣáà ń wà káàkiri a padà rí a padà mú
1: níbi tó sá lọ
0: bẹ́ẹ̀ ni a padà dọ́dẹ rẹ̀ ta ṣáà mú ìgbà tá a mú lọ sí ibi ọ̀dọ̀ àwọn aládùúgbò kan àwọn àáfàá náà ni a ṣáà mú lọ sí ibibẹ̀ wọ́n so wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí ní lo nǹkan fún ní ibibẹ̀ ibẹ̀ ló ṣáà wà ó wà ń bẹ nígbà tó padà yẹn béèrè lọ́wọ́ rẹ̀ nígbà tí ara rẹ̀ ń ṣe díẹ̀ pé kí nìkan tó fẹ́ ṣe kíní kan ó ṣáà lóun máa kéwó ó lóun á kéwó inú iṣẹ́ tí dádì rẹ̀ ń ṣe náà ṣáà padà wowó ọ̀sán owó fún wọn níbi tí ó ti lóun fẹ́ kéwó
1: nílé kéwó tó fẹ́ tí
0: mo kéwó níbi ibẹ̀ ọ̀sán owó lé kéwó tán ọmọ mi bá tún sá kúrò níbi ibẹ̀
1: kábíyèsí ọlọ́run
0: bá tún sá kúrò ó tún sá wá sí ìlọrin bíbá yìí kò ń ṣe pé bóyá ọdún ẹ̀gbọ́n mi yẹn ló sá lọ ó sà tún sá wá sí ìlọrin
1: látẹ̀kọ́ kábíyèsí ọlọ́run
0: nígbà gbogbo ẹ̀ ṣàṣe ọmọ títì yìí tí mo ní ọwọ́ ẹ̀ tó máa tún jákèjákè yẹn ó ṣe di pé kinní yẹn ó ṣáà tó bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí ní gbé nìyẹn bígbà pé wárápá gbéyàn ó ṣáà mọ́ máa gbé tó yẹ pé tó bá ṣe báyìí ó máa lọ́ran gbọ́dán tó bá padà yá yóò padà sọ jí padà tó bá padà yá yóò padà sọ jí gbogbo nǹkan yẹn ṣáà dàrú kékeré ni mo pè é.
1: ẹ dá tọ́mìnà. oríṣiríṣi náà ní ṣẹlẹ̀ ní Abíọ̀run oríṣiríṣi náà rìn rí ayé lóòótọ́ ó gbẹ̀yìn tẹ́ ń gbọ́ alálẹ̀ tòní lórí ètò tá a pè lámìwò náà ni ó ní kẹ́nìdá mọ́dé ti 0.7 fm nílùú ti lọ́rin ẹjẹ́ ń padà sọ́dọ̀ àlejò mi lálẹ́ òní bá ṣe bá kinní ọ̀hún bọ̀ ṣùgbọ́n mo fẹ́ káwọn náà mọ̀ di àwọn tiwa náà ká mọ̀ di ọ̀rọ̀ mú lórí àwọn àmìwò eléyìí tí ó dojúkọ àlejò wa lórí ètò lálẹ́ òní ó dá ẹtì ẹwájú díẹ̀ sí ma
0: kékeré ni mo pè é
1: pé kékeré lẹ pa mi wòye
0: bẹ́ẹ̀ni sà bí ó ṣe di pé kinní yẹn ṣáà ṣe ń ṣe bí kó máa gbé kó máa pariwo èmi ló tiẹ̀ máa pariwo kinní yẹn gan ó ti fẹ́ kọ̀ sí hypertension fẹ́mi gan fúnra ara mi torí tó bá ti pè mí báyẹn mímí ó lọ máa tún sáré dì í mú bó ṣáà ṣe di pé mo gbé lọ sí general hospital kan nìyẹn nígbà tí mo gbé lọ síbẹ̀ wọ́n ṣáà sọ fún wa pé ká lọ máa ṣe physiotherapy wípé ibi tí a wà yẹn general hospital ta lọ yẹn pé ó ti jìnnà jù sí ọ̀dọ̀ wa pàdé lè mọ wá sí ibi ibẹ̀ pé ká lọ sí tibi tó súnmọ́ wa ń ṣàkọ̀wé fún mi mo ṣáà lọ síbi ibẹ̀ ìgbà tí mo lọ síbi ibẹ̀ wọ́n ṣáà attend sí wa èyí tó tún ṣe yẹn náà wọ́n ṣáà recommend oògùn kan fún wa pé ká máa lo oògùn yẹn fún a ṣáà máa lò ó fún tó bá ń lọ sí school máa fi sínú
1: báàgì
0: ẹ̀ wọ́n máa lò ó fún so ìgbà tó di pé kinní yẹn wá ń lemọ́lemọ́ bó ṣáà ṣe di pé wọ́n stop ẹ̀ pé kí n tọ́jú ẹ̀ mo ṣáà padà gbé
1: ṣe láti school àbí pé kó mọ́ wá school
0: bẹ́ẹ̀ ni sà mo ṣáà padà mú mo tún wọ́n tún sọ ibìkan fún mi ní ìlọrin bíbà yìí mo ṣáà before kan tiẹ̀ tó sàn yẹn fún mi lọ́dọ̀ ẹbí mi kan náà táwọn náà wà nínú oko kan wọ́n ṣáà mo gbé lọ síbi ibẹ̀ mo ṣàlàyé fún wọn wọ́n ní kí n gbé wálé mo gbé wálé àwọn náà ṣe nǹkan fún wa lóríṣiríṣi ó dá padà sí èkó ó bẹ̀rẹ̀ sí ní lo kinní yẹn ò stop náà wọ́n tún níbẹ̀ náà mo ṣáà tún júwe èèyàn kan fún mi mo ṣáà tún lọ sí ibi ibẹ̀ mo wá látẹ̀kọ́ again tún wá bí ẹ̀mẹta ni mo ṣáà fi pòrí ìlọrin ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ sí mò ń wá sí ìlọrin wa ní ibi ibà yìí kinní yẹn ò lọ ìgbà tó ṣáà wà ní tí kó tó di pé ẹ̀gbọ́n rẹ̀ sá kúrò ní ilé kí ó tó wà a ṣáà tún wò ó bó ṣe díjọ́ yẹn nìyẹn mo wẹ̀ ẹ́ tán náà ni ọmọ yìí ṣe kígbe bọnu nìyẹn ló bá bẹ̀rẹ̀ sí ní pariwo
1: nígbà tí ẹ wẹ̀ tán
0: nígbà tí mo wẹ̀ tán ká wọlé bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn ó ṣáà ń pariwo kò ń ṣe pé bóyá ariwo kan kàn ń pa ariwo yẹn pọ̀ débi pé gbogbo àdúgbò complete bí ọjọ́ mẹ́ta ni ló fi pariwo yìí
1: tó ń pariwo léraléra
0: bẹ́ẹ̀ ni tọmọ yìí ó sùn tí ó dákẹ́ èyí ni ó ṣàwọn mọ́tò bá ṣe gbé lọ sí ibi tí ẹ̀gbọ́n ẹ wà nìyẹn wọ́n ṣàdúà fóun náà àtàn ṣàdúà ara rẹ̀ wálẹ̀ wọ́n ṣà ní pé bóyá ká lọ gba ẹ̀jẹ̀ fún pé ká tún lọ gbẹ̀jẹ̀ fún a ṣáà tún gbé wálé atagbe wale ko si nkan kan o so wo ta le fi gbege ohun emi de a sa ni kara awon tonic ton ma nlo yen a sa ara tonic a fun ni tonic a se gbogbo e ara re sa wale lati gba yen bo se di pe ko le dide mo niyan de ni
1: lati gba na
0: beni sir
1: kabisi olohun yo ti to bi igba wo sasiku yi
0: ati de lorin nisin o sumo dun meta ko de to di pe a wa a pada si lorin kini yen tin o tin lo bi odun ka bo si meji
1: ko to di pe e wa lorin to tin se
0: beni
1: ohun to mo dun bi melo bayi
0: o ti pe 23 years
1: kabisi olohun
0: lato mo 9 years nisin
1: lato mo 9 years kabisi olohun kabisi olohun e da to mi na

0: kábíyèsí ọlọ́run láti ọmọ ọdún mẹ́sàn-án rí pé ọ̀nà jìndí ẹ̀ ó dá ẹtì ẹwájú díẹ̀ sí mà níbi tẹ bá dé yìí
1: látọmọ ọdún mẹ́sàn-án ló ti bẹ̀rẹ̀ tí mo wá tí wọ́n ń gbé tí ó bá jókòó
0: kò lè dájókòó
1: kó dìde fún ara rẹ̀ èmi ni mo máa gbé jókòó máa fẹ́ kò ríta láti ijọ́ tó ti dé
0: láti ìgbà tó ti dé lọ́rin bí
1: àfi tí mo bá gbé síta ní fàráńdà wáyé pé kó mọ́ fi wà nínú ilé kó mọ́ fi jẹ́ kínní máa gbé jókòó síta máa gbé jókòó ni ó lè dá jẹun fún ara rẹ̀ bọ kò lè dá jókòó kò lè dìde dúró tó bá fẹ́ tọ̀ máa gbé ni tó bá fẹ́ yàgbẹ́ máa gbé ni
0: kábíyèsí ọlọ́run
1: bá dẹ̀ ṣe kó mọ́ tún ṣe náà gbogbo èmi náà ni mò ń kó bàbá rẹ̀ náà tún nìyí inú pé mò ń ṣe à ń ṣọ́ọ̀gù à ń ṣe pé ká ṣáà lè rí nǹkan mọ jẹ ká mọ rí nǹkan jẹ lórí rẹ náà látàlé wa sí o tí ò sí
0: ilé tẹ ẹ kọ sí kó
1: bẹ́ẹ̀ ni
0: ẹta ilé yẹn
1: àtà kó tó di pa kúrò lẹ́kọ àti talé tí gbogbo owó ti tán
0: tí gbogbo
1: nǹkan ti tán wọ́n mánéjì níbi báyìí náà níbi kan rèèyàn tó fẹ́ ṣiṣẹ́ oko kan báwọn ṣiṣẹ́ oko ó ṣe di pé mọ́tò tó gbá wọn náà nìyẹn
0: níbi tán ti ń gbìyànjú tán ṣọ́ọ̀bù
1: níbi tán ti lọ ṣiṣẹ́
0: mọ́tò tó gbá wọn náà
1: nìyẹn
0: kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run
1: ṣé àtọ́jú àwọn náà tọ́jú wọn bọ̀ nísìnyí àwọn gan wọn tí ì lè ṣe nǹkan kan
0: níbi táwọn náà wà báyìí
1: bẹ́ẹ̀ni
0: ó ti tọ́dún mélòó báyìí tí mọ́tò gbá wọn náà
1: báyìí wọn kò tí ì ju bóyá bí oko wípé oṣù mẹ́rin
0: sẹ́yìn
1: bẹ́ẹ̀ni
0: kábíyèsí ọlọ́run
1: ó ní titi wọn náà tún ṣẹlẹ̀ báyìí mo ṣàṣe ń kópa ìyí títí ẹ̀gbọ́n náà òun náà ti sá kúrò nílé òun náà ò sí nílé mọ́
0: ìyẹn ti sá kúrò nílé sí ohun tó gbà wò mà
1: ìyẹn tó ti sá kúrò nílé sí títí ẹ náà ti ń lọ bí ọdún kan bọ
0: tẹ́ẹ̀sì gbúrò rẹ̀
1: ó tiẹ̀ wá pè mí lẹ́nu ijọ́ mẹ́ta yìí ó ní mo wá bẹ̀bẹ̀ bọ́mọ náà yìí ó sì
0: ṣe ó fi nọ́mbà pè yín ni àbí bò
1: nọ́mbà tó bá fi nọ́mbà pè mí mi ní rí nọ́mbà náà pè mọ́
0: pé ó wá ìdí nọ́mbà
1: bẹ́ẹ̀ ni mi ní rí nọ́mbà náà pè
0: kábíyèsí ọlọ́run

0: kódà bẹ ṣe ń bá bọ̀ ìmọ̀ àkọ́kọ́ ná kí lè fẹ́ lọ́dọ̀ ọmọ nàìjíríà lálẹ́ kí lè fẹ́ lọ́dọ̀ ọmọ nàìjíríà
1: fẹ́ràn lọ́wọ́lọ́wọ́ ọmọ nàìjíríà lọ́wọ́ lórí ọmọ mi tó wà ń lẹ̀ ni
0: èyí tó wà ń lẹ̀ yìí
1: bẹ́ẹ̀ni kí wọ́n ràn mí lọ́wọ́ gbogbo ọ̀nà tó bá sì tún lè gbà láti fi ràn mí lọ́wọ́ torí kò sí nǹkan kan kò sí nǹkan kan o
0: eléyìí tún sákò lé náà nǹkan
1: bẹ́ẹ̀ni o gbogbo ọ̀nà táwọn ọmọ nàìjíríà bá lè fi ṣàánú mi
0: ẹ sì mọ ìlú tó wà ẹ mọ ìlú tó wà pínú ìlọrin náà ló wà
1: bẹ́ẹ̀ni ìlọrin bí ló wà kúrò nílọrin bí
0: ó sọ bẹ́ẹ̀ fún yín ní àbí ẹ kàrú bẹ́ẹ̀ lórí fóònù
1: bẹ́ẹ̀ni ìlọrin níbí ló wà
0: ṣùgbọ́n kò yọjú sí yín láti bí ọdún kan
1: bẹ́ẹ̀ni sà
0: kàbíyèsí ọlọ́run kàbíyèsí
1: ọlọ́run ìtìwọ́bí léyìí tó wà ńlẹ̀ náà òun náà wà ó parí school àti ìríbi kankan bí ó kọ́ṣẹ́ ni kò sí nkankan lọ́wọ́ mi
0: kàbíyèsí
1: ọlọ́run ìmọ̀ gbogbo ọ̀nà tọmọ nàìjíríà bá lè fi ràn mí lọ́wọ́ ni o
0: ó dá àti ẹjẹ́ àṣẹ báyìí. Wọ́n mọ̀ pé lórílẹ̀‐èdè tá a wà yìí náà pàápàá jùlọ bí wọ́n ti ń gbọ́ wa gbóhùn wa lálẹ́ tòní láwọn ìlú ìpínlẹ̀ gbogbo tá ti ń gbọ́ wa náà lálẹ́ yìí ibi tí dènìdènì wà túnitúni náà bẹ́ẹ̀ ṣe láyé bàjẹ́ tó yìí náà a sì láwọn olóòótọ́ kọ̀ọ̀kan náà tí wọ́n sẹ́kù lókè pẹ́ ẹ̀yin àgbàgbọ́ ẹ̀yin àgbàlagbọ́ ẹ̀yin àgbà ó dọwọ́ yín o pé ọ̀rọ̀ yín ó dayọ̀ ẹkún tẹ́ ń sùn yìí ẹkún ayọ̀ ni ó padà já sí nígbẹ̀yìngbẹ̀yín ẹjẹ́ ìyọ̀ǹda yín lálẹ́ òní ẹjẹ́ ìyọ̀ǹda yín lórí ètò àwọn ọmọ nàìjíríà ti gbọ́ yín lágbòye ṣùgbọ́n ẹjẹ́ kí n tó yọ̀ǹda yín ọ̀pọ̀lọpọ̀ náà tán máa rí àmì wò bíi ilé ìtẹ́yìn náà rí ẹlòmíì òpó òun ó para òun ó gbẹ̀mí lọ́rùn ara òun ó bẹ̀ sómi bẹ́ sí kànga ǹjẹ́ yìí náà ti fìgbà kan rò rí àwọn tó bá ń ro báyìí ìmọ̀ràn wo lè lè fún wọn mọ́
1: mo ń ro ìgbà míì máa ro pé kódà mo sì máa ń ro gan pé àbí kí n gbé nǹkan jẹ ni àbí kí n gbé nǹkan gbé mi níbọ àánú àwọn ọmọ tó wà ńlẹ̀ àbí tí ò tiẹ̀ lè dìde àánú wọn ló ń ṣe mí pé tí mo bá wá para mi mo wà ní gbogbo ẹ̀rí báyìí tí mi bá sí bò ni ó ṣe wá fẹ́ rí fún wọn ìdí nìyẹn mo wá bẹ gbogbo àwọn ọmọ nàìjíríà tán bá ní gbogbo irú èrò ọkàn ti tèmi yìí náà lọ́kàn kó mọ̀ ronú pé àwọn fẹ́ para wọn kó mọ̀ ronú para wọn o nígbàgbọ́ nínú ọlọ́run pé ọlọ́run lọba tó ṣe ọlọ́run náà lọba tí ó mú kúrò
0: o. ọ̀dà adúpẹ́ o lọ́wọ́ àlejò wa lálẹ́ òní lórí ètò tá a pè lámẹ́wò ẹjẹ́ ń yọ̀ǹda àlejò mi torí àwọn abala tó kù náà àárayè láti wọ̀ náà lálẹ́ tòní mo kí yín o gbogbo ẹ̀yin tẹ́ ń gbé wa ní àbẹ̀hùn ẹ̀ńlẹ́bẹ̀ẹ́ kú kalẹ̀ mo ń bọ̀ ní kò pẹ́ kò jìnnà.

0: kàbíyèsí elédùnmarè ìwọ náà lámà jóbà fún gbogbogbà adúpẹ́ o ẹ má bínú yẹn ti sílé ìṣáájú ṣùgbọ́n tí ń bẹ́lẹ̀ lálẹ́ ìlú fà á àlejò tá a gbé wá lọ́sẹ̀ tó kọjá wọ́n dúpẹ́ dúpẹ́ o wọ́n dúpẹ́ pé òkun o ẹ̀yìn tẹ́ dìde ìrànlọ́wọ́ sí wọn adúpẹ́ o wọ́n mọ̀ lóore o wọ́n dúpẹ́ o wọ́n ṣàdúà wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúà o ẹ̀yìn tẹ́ dìde ìrànlọ́wọ́ fún wọn lọ́sẹ̀ tó kọjá o inú wọn dùn ayọ̀ wọn kún lọ́sẹ̀ tó lọ àlejò tá a gbé wá lọ́sẹ̀ tó kọjá wọ́n dúpẹ́ o wọ́n mọ̀ lóore o torí ibi tá a ń lọ lálẹ́ tòní ó ní ò jẹ́ kí gbogbo ẹ̀ tiẹ̀ wá lọ adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ yín a sì dúpẹ́ pé òkun fẹ̀yìn tẹ̀dí rẹ̀ lọ́wọ́ lọ́sẹ̀ tó kọjá adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ ọ̀pọ̀ pé ẹ má dákọ̀ mí náà ni ó dáa ni òní já dákọ̀ lórí ètò adúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ o tọ́ àlejò wa tálẹ̀ yìí náà lẹ́tún rí yìí o a ti sì yí sí ètò àmìwò lẹ́ ń gbọ́ o ní diamond 88.7 fm nílùú tìlọrin pẹ̀lú ọlá tírẹ̀wájú ògùn ní yọ̀pá ibìtì àlejò wa tálẹ̀ yìí wọ́n ti bọ́rọ̀ bọ̀ ẹni ọlọ́run mọ̀ ni o kábíyèsí ọlọ́run bó láti sì yí sí lálẹ́ tòní ẹ̀yìn tẹ́ bá ń fọkàn bá wà á bọ̀ ṣùgbọ́n bí orin tẹ́ ẹ̀ ń gbọ́ náà ni ìṣubú tẹ́ rí òun kì í sì òpin ìrìnàjò ẹ̀dá nínú ayé òun náà ni pé kẹ́yìn ò kọ́kàn pọ̀ kó sì rí pé òun ó tún dìde òun lè jẹ́ èèyàn nínú ayé láì ní sí pẹ̀lú gbogbo ìṣubú tó wà wò kó wáyé nínú ayé kábíyèsí ọlọ́run lórí ètò náà la wà fún talẹ́ tòní ẹjẹ́ ń ṣe báyìí ná lórí ètò ọ̀hún bó lẹ́yìn ti ń gbọ́ wa wọn náà lè ní ìpolówó ọjà ọlẹ́fẹ́ sọ́ngbọ̀wọ́ ètò yìí ọ̀lẹ́ lámìwò tí wọn náà fẹ́ lò lórí ètò yìí àbọ̀ fẹ́ polówó ọjà gbogbo tó kọ́ fẹ́ tàbí wọn náà fẹ́ sọ àmìwò tiẹ̀ lórí ètò yìí nọ́mbà kan tó tọ́ lè pè sí lẹ́yìn ètò náà ni 08062891134 08062891134 lẹ́yìn ètò ni o bó bá pè lálẹ́ tí ìbá rí gbé ọ lè pè bí aago mọ́kànlá sókè lọ́la àbíkọ pè láàrin ọ̀sẹ̀ kábíyèsí ọlọ́run ìwọ náà ló mà jọlọ́run 08062891134 08062891134 bó ìbá gbé lálẹ́ ètò ni pè láàárọ̀ làbí aago mọ́kànlá àbíkọ pè láàrin ọ̀sẹ̀ èmi náà ní gbé ẹ̀jẹ̀ ń gba pa bí wọlé mo kí yín ẹ̀lẹ́bẹ̀rẹ̀ kú kalẹ̀ bó lójú ọjọ́ lọ́dọ̀ tiyín ètò àmìwò náà lẹ̀ ń gbọ́ ní kàní dámọ́ 88.7 fm nílùú ti lọrin.
1: olúwa mo wá fìyìn gbadé.
2: èmi ni tí jẹ́ èmi ni. olúwa ọlọ́run ọba yìí ní ọba kíni wọlé ṣe kíni kíni mọ́ ní kíni kíni oníkíni wọgbọ́ ojú ọba akíni lẹ́yìn ìmọ̀ tó ti dé o. pẹ̀lú ètò fìyìn gbadé press extravaganza 2026. ìpènijì jígbín ní ètò tá a pẹ̀ kò rí àní. èmi ni tí jẹ́ èmi ni àyàm dáta yá. lẹ́yìn tí ó wáyé lọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án september 6 2026 bẹ̀rẹ̀ láago mẹ́ta ọ̀sán nínú ilé ìjọsìn wa wonder chapel of Christ kingdom gospel church nọmba ìsì ibùdó ìyá ìta àlàmú ìlọrin lára àwọn olórí ẹ̀mí táwọn ọmọ pàdé ni tbss global tóyìn ọlájídé kẹmi oge oyin adéyẹyẹ eke adidro abẹ́fẹ́lẹ́fọ̀ tọfimọ́ fìyè gbarẹ maskwaya ọ̀run ìbùkún asi pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé bíi prophet ọmọdélé james oyeyemi bàbámọ́ra ànúgbà prophet lawrence akinyemi bàbátakú ti jésù pastor akindura isaac ìtùnú àtàwọn ìránṣẹ́ ọlọ́run mi pastor mrs israel all israel ni ó mọ gbàlejò gbogbo ènìyàn ẹ̀wọ̀n kẹ

0: gbogbo laye
1: e je owo iya bi melo loju opo ipe ye ka le o koyin bule tin pe wa o hello e ka le sa o
2: olo awa pulu yin o
1: olohun ni si to adupe fo ledu a
2: amirogun amiwo
1: ami ledu a
2: amirogun adawo
1: adawo atadan tan la ni risa
2: ogun laye yi o ogun laye
1: yi ile aye na fura re ogun ni
2: do won da mo awon family to ba yi
1: kabisi olohun
2: Se se uno wa se to ba yi ile aye yi o la eru de ba mi bi obirin te se supo la te ke ru ko za nba mi
1: kabisi ledu kabisi ledu
2: omo nigeria o be omo nigeria t'olohun ba fun ni agbara iwo agbara ton fun lagbara lati le ba won se kan dokan se l'olohun lara won kan jo to l'olohun to ba ni bi sa won family yi
1: kabisi l'olohun kabisi
2: l'olohun ni rogun adawo won de ni rogun ani
1: ami ami o
2: se won kan jo to l'olohun
1: to
2: ba ni bi sa won family yi o
1: adupe o adupe o oda adupe o adupe o fun idasi teyin ha aye nbe yan si wa kabisi olohun amoju gugu e lo iwo na ni gbegun aye iwo ni bere aye e ka le ko yin bule tin pe wa o
3: imam obu ni lada bo tojo o
1: baba ye ku gugu wa lori eto isa
3: awa nu akin ye ku eto
1: olohun ni seto sa
3: olohun ni damu yin o
1: ami ami eledua
3: ile se yin olohun si ni jojuna
1: ami ami o ami o
3: deri ake alejo wa ti koda ni ale igan koda okan mi o bale mo si n gbo eto yin lataro tẹwàá di kúkú bíi èyí ní fẹ́ ká fojú kan wò ó ọdọ ẹgbọn ọkọ tí ìyàwó yìí kó lọ nípa kí làwọn kó lórí ọrọ yìí torí ẹrí gómìnà bọ́ọ̀rọ̀ látàárọ̀ ó ń sọ pé ọdún anìkànmọ́ kó gba sáìtì kan wọ́n fi sáìtì tí wọ́n lè ẹ̀ṣẹ́ ká fojú wò dáadáa nípa kí lẹni yìí kó lórí ẹ̀ ẹni yìí fi ń dà mú báyìí tó fi di pé ọmọ kínní ìkejì ò gbádùn ọkùn ò lè dìde ẹ̀ṣẹ́ ká fojú wò dáadáa o torí àwọn àgbàlagbà ní alẹ́ni tó gbókuta tó ní òwú o ike inú ẹ̀ ló gbé o ọlọ́run bá fi láyà balẹ̀ o
1: tó àmì ò adúpẹ́ o
3: gbogbo ogun tó ń jákàlùkù wa náà ọlọ́run gbé aburú ẹ̀
1: àmì ò adúpẹ́ o
3: ìmáàmù òbúwo ni látàbùtú ọjà
1: adúpẹ́ o bàbá ẹ̀ kúkú wà lórí ètò yìí ọmọ ènìyàn àfi ká sọ̀rọ̀ o.

0: aja se baye ka kan wen nkan abi meji ka ma fi se lo lale eto ni eka le o ko yin bullet n pe wa o to eka bo sori eto mi
1: o ro ro wo la ki olodun so ka le ni sagba re nkan baba olodun olodun ara mi si ya o
0: ami ami ami to adupe o adupe o eh olodun o ji wa re o da ro san ọ̀dá ọjọ́ lọ lórí ètò fún talẹ́ ètò ní ẹ̀yìn tẹ́ ẹ pè wá dúpẹ́ lọ́wọ́ yín o last caller ó kọ yín bulletin pè wá tọ ó túmọ̀ sí pé gbogbo ẹni tí ó bá pè ẹnjìnìá bá ń ti ojú òpó ń pa gbogbo ẹni tí ó bá pè mí pátá òdì lẹ́yìn ètò adúpẹ́ ẹ̀yìn tẹ́ ẹ pè yín tẹ́ ń fi àtẹ̀sọ wọ́n ìyá fatia adékúnlé gbogbo yín larí o àtẹ̀yìn tẹ́ ń pè látàárọ̀ táàrí gbé má bínú o adúpẹ́ àwọn àlejò tá a gbé wá lọ́sẹ̀ tó kọjá ẹ̀yìn tẹ́ dìde ìrànlọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí o àwọn tá a ti gbọ́ alátẹ̀yìnwá náà tẹ́ dìde ìrànlọ́wọ́ sí adúpẹ́ lọ́wọ́ yín o kò ní bàjẹ́ o ẹ jábọ̀ lọ díẹ̀ díẹ̀ fún talẹ́ tòní lórí ètò tá a pè lámìwò àmọ́ ẹ má gbàgbé o bá a ṣe ń bá bọ̀ lórí ètò tá a pè lámìwò fún talẹ́ tòní ẹjìn ní àtàjọ sí adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tó wà lẹ́nu lóró àwọn tí ń sọ wa bí elétò àbò táàrí àtàwọn táàrí gbóyin la dúpẹ́ fún o gbẹ̀ngà kí pẹ̀lú àgọ́ta sólò sọ́sẹ́ pèsèta jọ wà lálẹ́ ètò nínà lórí ètò tá a pè lámìwò nọ́mbà tẹ́ pè mí sí lẹ́yìn ètò bẹ́ẹ̀ bá pè lálẹ́ tí ì bá rí gbé mọ́ bínú èrò lè pọ̀ lójú òpó ẹ pè bí aago mọ́kànlá lọ́la sókè àbí kẹ́ ẹ pè láàrin ọ̀sẹ̀ mi náà nígbè ìwọ náà lámìwò tó fẹ́ sọ fẹ́ polówó ọjọ́ fẹ́ sì ń gbọ̀wọ́ ètò yìí àbò fẹ́ sì kéde ìpolówó ọjà lórí ètò nọ́mbà tí ń fi léde náà ni ó pé 08062891134 tọ ìjẹ́dò yìí kápá o àpá ò dòyè kó sì àpá ò kó sì dòyè kákàngá kàngá ò ṣe bá wọn bínú kó sí àálọ̀ lálẹ́ ìyá padà lọ́sẹ̀ tí ń bọ̀ títí ọ̀sẹ̀ tí wọ́n ta máa pàdé ọlárẹ̀wájú ògún ní yọ̀pá ìbìtì lèmi jẹ́ alákàfẹ́yìnrè ìjálógún international presenter ọmọ láti ń fàbọ́ lámọ̀ kan yẹn gan òkúpa pàpà fírẹ́ ẹ̀nà kànàkà gba rẹ̀ lọ kànàkánná títí ọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀hún ẹ wò ó ẹ yóò ní fòkú forí sàpáta o ọ̀pá ìbìtì lèmi yá o 08062891134 08062891134 ó dàárọ̀ sà ó dàárọ̀ mà ó dàárọ̀ gbogbo yẹn o èyí ò ní já sọmọ fún mi lógun ọlọ́run kò sì ní jágbọmọ náà fẹ̀yìn tẹ́ ń gbọ́ wa nínú ilé ó dìgbà kan náà o.

0: O n fe simi leti o n gba rere dokan ikone Diamond 88.7 FM.
1: Baba dàbí ara ọba ìmọ́lẹ̀ tí gbogbo ayé mọ̀ sí baba dápadà wọ̀lúdé pẹ̀lú owó agbára. Baba dàbí ara ti wọ̀lúdé pẹ̀lú ìwòsàn ìríran tí ò lẹ́gbẹ́. Ojú ẹni nìmọ́lẹ̀ ẹni Èdùmọ̀rẹ́ mọ́ sọ wá díta wọlé o. Gbogbo ẹni tí ìríran rẹ̀ ń wò bàìbà tí ò ríran dáadáa orí kurukuru ò rẹni tó wà lọ́ọ̀kán tàbí bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ o dàmọ̀. Ìtọ́jú ìríran pọ́nbélé Elédùwà fi dá bàbá wa. Baba dàbí ara ọba ìmọ́lẹ̀ lọ́la. Kò wá sírú àìsàn ìríran tó gbé dọ́dọ̀ wọn tó ní gbà láfíà. Gbogbo ẹni tí ìríran yọ lẹ́nu ọ̀nà àbáyọ ti dé o. Ẹ tara kàn sí baba dàbí ara ọba ìmọ́lẹ̀. Baba dápadà ẹlẹ́gbẹ́ baba dàbí ara sórí ago 0706221250
2: lórúkọ Ọlọ́run ọba ìmọ́lẹ̀ tó dá ìmọ́lẹ̀ tó fún wa dí ìmọ́lẹ̀ tó ní ká máa fi rí ìmọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ wọ̀ sí ní dòkùnkùn láéláé náà la fi ń kí gbogbo èèyàn pé ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́tí láǹfààní láti máa gbọ́mi gbétò fún tàkókò yìí ojúlọba ara aláwùràbí dákun má gbà mọ́lẹ̀ lọ́wọ́ wa mọ́ sọ wá di ta ń wọlé bàbá ń sọ̀rọ̀ nípa ìríran abala kan tó ti pàtàkì nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ni ìdí èyí pàtàkì gan ni mo fi ní àlejò pàtàkì nílé agbára pẹ̀lú mi ń bí bàbá ìmọ́lẹ̀ bàbá dàbí ara bàbá dá padà wọ́n wà pẹ̀lú mi lórí ẹ̀rọ agbagbe fún tàkókò yìí láti máa dá wa lẹ́kọ̀ọ́ bó la sì lè ṣètọ́jú ojú wa bó la sì lè ṣètọ́jú ìmọ́lẹ̀ wa tí ìmọ́lẹ̀ yìí tí ò fi ní wọ̀kùnkùn títí dọjú alẹ́ àti pé ẹni tí ó ti ní wàhálà bí ìṣòro kan àbí kejì pẹ̀lú ìríran rẹ̀ kí ni òjò náà àbáyọ gan torí ká mọ̀ bá jìyà la ṣe ń yámú jìyà lọ́fà àlejò wa ẹ kú dédé àsìkò yẹn bá ń kí gbogbo ara lé.
3: Àánú Ọlọ́run, àlàáfíà Ọlọ́run, oore ajẹ́njẹ́ tán Ọlọ́run kó mọ bá gbogbo ẹ̀yin olùgbọ́ mi.
2: Àmì àmì.
3: Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni bàbá dàbí ara tí gbogbo ayé tó mọ̀ pè mí ní ọba ìmọ́lẹ̀ àbí bàbá dápadà tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ bàbá dàbí ara life care níbi tí a ti ń fi ewé àtegbò tí a ti ń fi ṣe ọmọ aráyé lóore.
2: Tó ẹ ṣeun ìbéèrè mi àkọ́kọ́ fún tòní ni wípé kí ni à ń pè ní àìsàn ìríran gan.
3: Ojú òun ni ìmọ́lẹ̀ ara.
2: Bẹ́ẹ̀ni.
3: Ìríran sì làgbà nílé ayé. Mo ń fi àkókò yìí mo fi ń bẹ Ọlọ́run fún gbogbo ẹ̀yin olùgbọ́ ètò yìí ojú wa kò ní orílẹ̀-èdè wa o.
2: Àmì.
3: Kí wọ́n padà sórí ìbéèrè tẹ bèrè. Àìsàn ìríran jẹ́ àwọn àìsàn àbí kùdìẹ̀kudiẹ tí ó lè bá ojú àbí ìríran ẹni tí ó fi di pé ìríran tó ti ń rí mọ́lẹ̀ kedere tí ò wá ní mọ́lẹ̀ kedere mọ́.
2: Bàbá gẹ́gẹ́ bí n tẹ́ ń sọ ni pé àwọn nǹkan kan máa ń dé bá ojú tójò wá ní mọ́lẹ̀ mọ́ ǹjẹ́ ó ṣeé ṣe kéèyàn ti máa ríran tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè mi kó wá bùṣe gàdà kó bùṣe gèdè kólúwarẹ̀ ó mọ̀ wá ríran mọ́.
3: Bẹ́ẹ̀ni tí ẹlòmíì a máa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tí ẹlòmíì sì ré ìmọ̀ wá lẹ́ẹ̀kan náà ni àmọ́ kì í sábà wá lẹ́ẹ̀kan náà. Eléyìí tó kọ́mọ̀ jù ńbẹ̀ náà ni kó bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀.
2: Kó bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀.
3: Gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé lẹ́ẹ̀kan.
2: Yes,
3: àìsàn ìríran ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ló lè fà á. Ẹlòmíì àbímọ́ ni tiẹ̀ ẹlòmíì àìsàn ló fa tiẹ̀.
2: Kàsà.
3: Ẹlòmíì kẹ̀ré àfọwọ́fà àbí ìjàm̀bá òun ló fa ti tiẹ̀. Ẹ ti abẹ́ látòrí àbímọ́. Tí wọ́n bá pe àìsàn ní àbímọ́ in tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ náà ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìyá àbí bàbá irú ẹni bẹ́ẹ̀ ó ti ní irú àìsàn bẹ́ẹ̀ àbí kí nǹkan bẹ́ẹ̀ ó ti wà nínú fámìlì yẹn.
2: Kó jẹ́ àjogúnbá.
3: Àjogúnbá bẹ́ẹ̀ ni. Tó jẹ́ pé wọ́n ti wá bímọ ọmọ ẹlòmíì àti kékeré kékeré lọmọ yẹn ó ti wà.
2: Àti pín ní sín.
3: Bẹ́ẹ̀
2: ni wọ́n ti dá àwò ojú fún yín gíláàsì.
3: Bẹ́ẹ̀ ni tójú náà ò ti ní ríran dáadáa. Ẹlòmíì sì ré yóò ti máa dàgbà kó tó di pé nǹkan bẹ́ẹ̀ yóò máa jẹyọ sí.
2: Tó ẹ̀yin èèyàn wa ẹ̀sùn mọ́ bí dáadáa kíláàsì ìmọ̀ládé yìí tí bàbá wa ọba ìmọ́lẹ̀ tí wọ́n mọ là wá lọ́yẹ̀ wọ́n mọ dá wa lẹ́kọ̀ọ́ lórí kí ni ó lè fa àìsàn ìríran ẹni àti pé bẹ́ẹ̀yàn bá ní àìsàn ìríran tó ń da ojú rẹ̀ láàmú àwọn àpẹẹrẹ wo lèyàn mọ̀ rí.
3: Àwọn àìsàn tí ó lè kó bá ìríran ẹni ó bẹ̀rẹ̀ látòrí kí èèyàn máa ṣe ẹ̀yọ́ àṣejù.
2: Ẹ̀yọ́ àṣejù.
3: Bẹ́ẹ̀ ni ẹ̀yọ́ àṣejù ó lè jẹ́ ti ìtọ̀ ṣúgà. Ìtọ̀ ṣúgà a máa wọlé sí lára látara àwọn nǹkan tá à ń jẹ àti nǹkan tá à ń mu òun náà sì máa jẹ́ àjogúnbá.
2: Kéèyàn máa jẹ dídùn dídùn gbogbo ìgbà.
3: Bẹ́ẹ̀ ni títọ̀ ṣúgà bá wà lára yóò kó bá ojú ẹni. Ẹlòmíì rèé ẹni tó súnmọ́ ni ó máa rí kò ní rí ẹni tó jìnnà sí.
2: Bàbá kẹ́ ẹ tó tẹ̀síwájú àwọn èèyàn ó ti fẹ́ máa mọ ibi tẹ́ ẹ wà pẹ̀tọ̀ ẹ dákun ìbò ni wọ́n wà ibo lọ́fíìsì yín wà àti pé ẹ bá fi nọ́mbà yín tẹ̀lé.
3: Ilé-iṣẹ́ bàbá dàbí ara bàbá dápadà ọba àmọ́lẹ̀ a wa ni suru lere ni ilu Ilorin.
2: Suru lere Ilorin bi?
3: Be ni ladojuko ago olopa B division.
2: Mhm.
3: Idojuko ju pelu B division police station legbe Rota Medic Pharmacy.
2: Ibe
3: ni ilu Ilorin ibi ti abada bi ara wa nu.
2: Eh, number yin
3: 070 070 622 622 125 125 02 02. Tin yan ba nse yo aseju o le je ti o kwa to si o na won joba to mo pe ni atogbe
2: atogbe
3: o de pe kiyan o to diju ko to laju o ti lo to elomi laarin alemoju yo mo to emerin e marun abi ju be lo
2: ki lo de
3: aise yo aseju bayi o ni je ke lomi o sun asun ba
2: lai so ke ngbe modi
3: o pe me wa ni mo se yo tin awon kan yo ba ri amoju to yo pada ko bayi riran ni ti o wa fi di pe elomi mo yi so le kan en to wa to si ni ori ko ni ri en to jina si elomi en to jina si lo le ri ko ni ri ti to si elomi to ba ti bota bayi kurukuru ni gboju ojo bi eni pe gbogbo efin bi eni pe julo fe ro elomi te yan ba yo si lo nkan yo mo pe yan bo ko ni den ton mo elomi ori la telewo elomi o mo number tan ko so wo omo lo nfe elomi ka kakiri iriran lagba nle aye olohun mo fo wa loju
2: ami
3: olotu oju se kokonu ara
2: ami
3: e ja se toju ara wa gbogbo yi keyi to lewu ke mo kefin na awon isan riran yin e mo bo lodo baba dabi ara emi oba amole ti mo je apase isegun fun gbogbo agbomo la lo erin osun number 116 suru lere ladojuko ago olopa B division odun baba dabi ara nlu Ilorin lorilede Nigeria Aisha Imofoloko
2: be ni mo ti e mo pe
3: o ti pensa bu
2: okiki yin ti kan kaakiri nipa ka toju oju
3: be ni
2: nipinle osun nipinle ogun nipinle eko nipinle ekiti ipinle ondo ipinle oyo to fi de ipinle kwara ti anbi kaakiri orilede Nigeria amopo kiki yin kan olohun si gba fun yin esin toju awon eyan pelu oro oju won si n gbadun oloje ki awon eyan ma gba ti yin e ba n tesiwaju sa
3: olohun ni ki sa wa
2: adupe adupe
3: e yo asoju ti mo so lekan ti yin o ba mojuto to ba je le to ku ato si ba fa ni ti o ba ti si amojuto ohun lo mo fa prostate enlargement ti won pe ni iseto ti to mo wa siri siri elomi to ba ri bi ti o ti seyo bayi yo kokko fowo gbari mu fun bi iseju marun te yo ni wa toju ara e o yoju si tabi ara elekeji ninu awon aisan to le ko ba oju eni o ni ifunpa giga elomi ko to rin bo sokan si keji yo ti simi elomi ayo o mo lu ni pipipipipipi
2: aya jija
3: be ni elomi yo kan ti e mo re lati no wa nitori pe ifunpa giga o mo ko ba oju
2: be ni
3: oju bi ara se ni ifunpa ti e oju na ni ifunpa o ni pressure to do maintain to ba ti ju normal pressure lo
2: dede to e ko de be
3: be ni o na pe ni adake foju ayokele boju je to je pe elomi bayi oju riro ni sa
2: oju mo ro
3: oju elomi opon ni kankankan oju
2: ereyin
3: be ni oju elomi a ma wa mi oju elomi yo mo gun ni pinpinpinpin bi eni pe ye pe dasi
2: kokoro nu eje te nwo tawon baba wa tun mo npe ni narun ajaka oko elewu gbedu a ma ko ba oju
3: e mo fi owo to ndun yin e mo fi si abi aso
2: to
3: tu mi sita kin fi o sile nlo ko aisan nje
2: be ni
3: bo mi mara kin pa olori ki re elomi o ti lo o ti lo ohun o ti lo ohun o ti ongan ti dalago
2: ni
3: o ti kaakiri e mo so gbagbo nu
2: e mo so gbagbo yin nu
3: e mo so gbagbo nu e mo bo lodo abada bi ara suru lere ladoju ko B division police station te ba ti de suru lere gbogbo bi te ba gba wolu Ilorin ele nlo suru lere te ba ti de suru lere ebe ra golopa suru lere
2: adoju koju e e ri ya to nta iso ogede osan nkankan e bere lowo ya to nta iso yen pe baba dabi ara le nbere e ti ri bana wa lotun lo si tan ya oju si e ti odo wa niyan
3: phone number mi ni
2: 070 070 622 622 125 125 02 02
3: 070 070 622 622 125 125 02 02
2: to baba akaimoye awon eyan ti won te popa dodo yin lori oro riran yi to si je pe loni won ti ju popa le won ti n kaakiri bo se wu won wa rin so tun wa rin so si lai lo popa abi won fa won tete mo bo le se n se gan to fi ri be
3: olotu olohun ni ki sa wa na amo ise ti yan ti n se lai mo yodun seyin elomi ati e wa sodo wa a ri pe da ba ti foju kan oju na la mo so pe bayi lo sin se o bayi lo sin se o even lai ti je pe o salaye nkan to nse o mo wa wo pe abi baba dabi ara ni agbara kan ti n so
2: abo weju ni
3: ko ri be olohun ni ati pe ise ti yan ti n se ise ton bi wa sinu e ni ilu osogbo won ma gbole wa n ta n toju nu ise iran diran ni
2: kabiyesi
3: baba temi jogun e lowo baba ti e ni baba iyan na jogun so bo se wa titi dori emi ti mo wa doko ina ni
2: abajo ti yoruba fi so pe atole dole n ta dan o ma jana ku kan ni yara ra omo te ya ba bi aya na ni ojo e tesiwaju baba
3: elomi ija lo lola ti kuku ba loju
2: won so kuku loju oju ba won balabala
3: oju ba din tin wo balabala
2: elomi sire latara se tin se for example ni sin ise okada ko lo mo dabo awon lokada wa ise yen mo o mo pada se akoba fun oju baba julo awon to ba mo si oju won le ti won o ni nkan kan tan fin dabo boju won ti iyan ba je en ti o ba mo so ekun pupo ju yo ko ba oju re ti iyan ba si je en to nse ise
4: to jẹ pe efin papa julo awon ton sise ton danu nje ton ta nje to jẹ pe na ginasi nda ti efin se si won loju yo ko ba oju e je a ma se akisi awon kan won yi pelu gu olohun eledumaro ni fo wa loju
2: baba bi nkan ba wa gbon si yan loju bi eruku bi yepe bi awon sepe egi to run si yan loju nje o se se ko ba ni loju je bi
3: be ni koda elomi oju elomi tibe o ti ni nkan funfun tonto laarin oju to yo loyin oloruko tawon eleyibo npe ta le da lori ategun gbogbo eleyi te to ba wo ko je nbe e ma bo lodo baba da bi ara pelu gu olohun funfun tonto laarin oju re hun lai pe ojo o ni ri nbe mo
2: yo kuro nbe yo pora pelu itoju
3: pelu gu lodo olohun lagbara lowo olohun ati ewe ategbo tele du ma re virgin kimi
2: beyan ba ni aisan riran awon apere mi wo lo sese koluwa re o tun ma ri
3: elomi o le wa moto lale elomi ti ba tin di bi agun mefa bo si meje ko le jade mo nitori pe ko le ri nkan kan mo elomi si re to run ba se n jade ohun ni soro ti e mo nbere tukurukuro gba gbogbo lele
2: kabisi
3: se ri kini ohun o yato lati arasara amo gbogbo eleyi to ba wo ko je nbe gbogbo uruko to le wo kan ti pe fun e mo bo lodo baba da bi ara olohun o tu yin sile e lo gba lode nbe a se ayewo fun ayewo ofe ayewo lodo baba da bi ara
2: to
3: gbogbo ayewo wa ofe ni
2: lẹyin te ba ti gba kaadi
3: tan ofe le sayewo a sayewo oju fun yin ti fun pa ofe ni ayewo suga gbogbo on to je mo test ta se fun ofe le se o test ni o si saaju tori o no je amo koko ile to se yin be
4: basic test na wa ta wa na le se fun ara wa nle tori elomi o mo pe nkan ti soju ohun e do boju otun ke fi to si wo nkan e do boju to si ke fi to tun wo nkan e wo mejeji wo sira won ti mo le kan ba ti ju kan lo oju ti ni wahala niyan tete gbera mo bo o
3: pelu gbo lodo olohun olohun to ti se tawon ara saaju olohun o se tin na
2: ami
3: e mo so gbagbo nu e mo bo e mo so re tinu e mo bo lodo abada bi ara ni suru lere lu lorin
2: to baba ka to mo lo nje gbogbo aisan oju na ni o ni ona abayo
3: ah ese olotu se ri en ti o ba fe puro ni o ni eleri ohun orun lo wa ah opolopo na aisan oju ohun lo ni solution ama ile ti o ni na nbe o
2: ese awo
3: ah se ri won pe aisan kan ni adake foju ti o ba ti fi di pe o ba fi le mu oju ti e tan ina si oju ti oju ori ina kankan mo ah oju be owo olohun nikan lo ku se kiyan mo da mo yato si be ti ija baba si oju ti omi to wa nu oju to ba fi le do danu
2: to ba jo danu
3: ko si ntin mo le se si mo ma wule gbe dodo mi pase wa nso na olotu
2: yes sir
3: aisan ri ran wa ma fi se yan o be ni
4: nitori pe n ta n pe ni ofa nbe o ofa orisirisi lo wa aye o ni fi ofa fowa loju o ofa sakatu nbe ofa afota nbe ofa gelede o nbe lorisirisi eri elomi yo sun ni yo kan ji bayi na ni o ri pe wahala ti de ba oju oju to si lo titi dale ana iru nkan be afi ki o tete se gbese o nitori pe ijafara lewu ni pelu gu olohun gbogbo ile to ba wu ko je nbe agbara olohun o ka eyin yoju si wa eyoju si wa suru lere lodo baba da bi ara ladojoko agolopa b division police station pelu gu olohun tinu ni soro se
3: lodo baba da bi ara ayi kankan si yan loju o gbogbo ogun te lo enu le ti lo pelu gu olohun olohun si je wa ara re
2: bo ba ri be baba ka to mo lo address yin ibi to office yin wa ati phone number tawon eyan pe yin si
3: gbogbo ta ba gba wo ilu ilorin egbe okada ke le lo si suru lere te ba ti de suru lere e bere agolopa b division adojukoju pelu agolopa b division ni baba da bi ara wa legbe ile itaja rotamedic pharmacy ya kan to nta eso e bere abi lowo enikeni pe baba da bi ara le bere e ti dodo wa ni
2: number yin sir
3: 070 622 622 125 125 02 02
2: to eyan wa ko je bo ti lohun o je mo foro ara re sawada iriran re mo mu ni bintin tori pe oju lo ba ara boju ba ti laaye gbogbo ara ti ni wahala gbogbo ara ti kan jagbon boju ba ti ni problem iwo na tete tara kan si baba da bi ara baba da pada oba imole loni eledumare oni gbodi osan lowo gbogbo wa o ire

0: Ìdàmúlùmọ̀lá agbára àbámọ̀ dákọ́ ìpè Adékunlé o àgbẹ̀ mi náà sókè.
1: Nínú First Peter, ìwé Pétérù kìíní, orí kẹta, màá kàn sáré kà fún yín kí n ṣàlàyé díẹ̀. First Peter chapter 3 verse 8. Lákòótán, kí gbogbo yín lọ jẹ́ onínú kan, ẹ máa bára yín kẹ́dùn, kẹ̀dẹ̀ lọ ní ìfẹ́ ara yín, ẹ máa ṣe ìyọnu, ẹ lọ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Now, màá sáré sọ̀rọ̀ nípa ènìyàn láyé yìí tó bá fẹ́ kógojá. Ẹ kọ́ sókè, ẹni tó fẹ́ kógojá. Tó bá kógojá nínú ayé ilé, try láti lọ jẹ́ onínú kan. Ọ̀rọ̀ tó bá ti sọ, jẹ́ kan bá bẹ́ẹ̀. Ibi tí wà tèèyàn kan jọ fọ̀rọ̀ sí, tẹ́ni ẹ bá padà lẹ́yìn ọdún mẹ́ta, jẹ́ kó sì bá ń bẹ̀. A ti jọ plan pé bí la máa fi kinní sí, tá a bá padà débẹ̀, jẹ́ ká bá ń bẹ̀. Onínú kan, ẹ máa bára yín kẹ́dùn. Anybody, anywhere tẹ́ bá ń gbé, tẹ́yàn kan bá kú lẹ́gbẹ̀ẹ́ lé yín, ẹ súnmọ́ wọn. Ẹ bá a máa jẹ́ ẹlẹ́sìn kan náà, ẹ súnmọ́ wọn. Ẹ pẹ̀lẹ́ o, mo gbọ́ nípa ọ̀rọ̀ ọmọ yín, ẹ jọ̀ ọ́, ẹ má ronú mọ́. Ẹ já gbà pé ìfẹ́ Ọlọ́run ni. Kí wọn jẹ́ kan feel pé wọ náà feel ẹ̀. Kán rí pé àwọn ti ẹ̀rẹ́ni tó le bíà same pain táwọn ń bíà. Because tẹ́ni tó ń sunkún ò bá rẹ́ni bó ń sunkún. A dàbí ẹlẹ́yà ṣiwèrè lójú ara ẹ̀. A ní sunkún tí ẹ sẹ́nìkan tó rí tọrọ mi. Báwo lẹ́nìkan ṣe sunkún ní inú compound tí ó tó wà tí wọ́n wá lọ play ó wá lọ yí tèpù nulẹ̀ sókè. Òkùnkùn ni ẹ́ láti máa yí tèpù sókè nígbà tẹ́nìkan sunkún ọmọ ẹ̀ lọ́wọ́. Ìwọ ń jó olóńjó ayé fẹlẹ́ tún ti dé àlejò tún ti yá. Nígbà tẹ́nìkan sọ̀fọ̀ ọmọ kan lọ́wọ́. Òkùnkùn ni ẹ́ láti gbé ìgbé ayé kìrìsìtẹ́nì aṣẹ́gun o gbọ́dọ̀ báyé anybody kẹ́dùn. Another one tẹ bá rẹni tó ń soríire lọ́wọ́. Ẹ lọ kí jẹ́ kínú ẹ dùn sí ayé ọmọ ni kejì ẹ ibẹ̀ lọ àǹfààní wà ibẹ̀ lórí ọ̀fẹ́ wà ìgbà náà ni tiẹ̀ náà máa dé. Ẹ lọ nífẹ̀ẹ́ ara yín ẹ ṣe ìyọnu ìyẹn ni kẹ́ máa yọnu síyàn bíi kẹ́nìkan tó ṣẹ̀ ẹ gan tó bá padà bẹ̀bẹ̀ ẹ forgive ẹ. Ẹ mọ́dẹ̀ gbàgbé kínní a kì í na olè a kì í pa olè tó bá jẹ́ wípé n tó jí nǹkan tó fẹ́ jẹ ni a kì í lurú olè bẹ́ẹ̀ tó kàn mú bread tàbí tó bu gàrí inú lẹ́yìn ẹ wá mú bí ó bá ṣe mí olè bí ló ń pa mí. Kí wá ló mú mẹ́ orí gàrí náà ni àti pé ọwọ́ ta kan ìjọ ṣàánú mẹ́ mọ́ pa mí ebi ló ń pa mí. Irú olè bẹ́ẹ̀ má nà o tẹ bá nà ẹ jẹ̀ bí kẹyìn a kì í na olè tó bá jẹ́ pé n tó fẹ́ jẹ ló mú bọ̀ tó bá ti di pé ó ti mú jù bẹ́ẹ̀ lọ ẹ lú àbí kẹ falẹ̀ òfin lọ́wọ́ olè lélẹ̀ bíbélì ti sọ pé ẹni tí ò bá ti ṣiṣẹ́ kò gbọ́dọ̀ jẹun. Verse 9 ẹ má ṣe fi búburú san búburú ẹnìkan má ṣe ká fún ẹ ẹ má sọ pẹ̀lú ìka tó ṣe ẹ̀yin ní ọkọ̀ọ̀kan pẹ̀lú everybody tó bá mú ibi wá ẹ̀yin fire pàdé wọn ẹni tó ní kò sí nǹkan láàrin wa mọ́ ó ti já nìyẹn ó ti ẹ̀yin pé padà pé wá ó sì lè nídìí mi lọ́la èmi náà lè nídìí ẹ lọ́la ayé yóò rí báyìí. Ẹlòmíì bá a ní tí má tún kí ẹ kí àrá pa òun ó dẹ̀ máa padà kí wa ní ọdún tó ń bọ̀ tó rọ̀rọ̀ ó padà pa yóò pa wá pọ̀ ní nẹ́ẹ̀sì ẹ̀ àrá wa ń kọ́. Somebody hallelujah. Ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ gbà wọlé
2: wá. Èmi ni mo wá ní ìjọ tí mo ní wọ́n ta ọfà wèrè wọ́n ta bá ìyàwó mọ̀ mi nílùú Èkó.
1: Tí mo pè jáde tó sọ̀rọ̀ fún yín àbí.
2: Bẹ́ẹ̀ni tẹ́ fi sọ fún mi.
1: Ipe ọfà wèrè kan wà tó.
2: Bẹ́ẹ̀ni ó ti wá gbádùn arúgbó ọjọ́
1: ti lọ́wọ́ sí. Tí mo ní kẹ fọ́ kí mo ní kẹ ṣe mọ̀mọ́ lọ́jọ́ yẹn.
2: Ọjọ́ bọ̀tà mẹ́ta.
1: Ẹ wá lọ fọ mọ́lẹ̀ lápá
2: bó. Mo wá lọ fọ mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ibo lẹ fọ sí níjọ yẹn.
2: Ibo fọ sí rẹ̀ ẹ ní kí n mú kẹta yẹn dáadáa kí n fọ. Níjẹ̀dá
1: ìlú wo ló wà. Ìlú wo ló wà.
2: Ìlú Èbó ló wà.
1: Ìlú Èbó.
2: Bẹ́ẹ̀ni Kánádà lọ wà.
1: Kí ló ṣe lọ́hùn?
2: Ọfà wèrè wọn ta máa.
1: Ìgbà tẹ fọ mọ́lẹ̀ tán kọ́.
2: Olúwa ṣe ìyanu o.
1: Wọ́n pè yín àbí.
2: Wọ́n lánàá ló ṣẹ̀ wá padà wálé. Wọ́n ti gbé délé nílùú Èbó náà. Ọkọ rẹ̀ bá pè mí lánàá.
1: Bára ti yá.
2: Àwọn ìyá rẹ̀ ti ẹ̀ ń bú mi wọ́n lájẹ̀ ni mí mo lálẹ́lúyà. Olúwa ṣe àjọ ọlọ́mọ ni mí.
1: Ẹ jẹ́ ọmọ ti yá.
2: Kó má jẹ́.
1: Ara rẹ̀ ti yá báyìí.
2: Ara rẹ̀ ti yá.
1: Kò yá wèrè mọ́.
2: Kò yá wèrè mọ́.
1: Sọ́pọ̀ ọmọ mi ò yá wèrè. Sọ́pọ̀ ogun ti ṣẹ́ lórí ọmọ mi. Ẹ kí a ní àmẹ́ta tó lé bẹ̀rẹ̀ sà. Mọ́mí ẹ mọ̀ọ́rọ̀ ànúgbà ọkàn yóò mọ balẹ̀ sí ẹ ò ní dààmú. God bless you.
3: Ebi o ti ń ṣe.

0: dẹ́rù bá àwọn òkè kéékèèké tún gbé bó ṣe máa ń ṣe dé o.
1: Nínú ìjọ Light of Salvation Bible Church tó wà ní Zone A lẹ́yìn Capital Hotel
0: Òṣogbo,
1: bí ìpàdé wọn ṣe ń lọ rèé o.
0: Agogo méje àbò wúrọ̀
1: nìsín ọjọ́ ìsinmi.
0: Bákan náà
1: ní gbogbo aago mẹ́sàn-án àárọ̀ gbogbo ọjọ́ Tuesday
0: ní wákàtí ìṣẹ́gun
1: àti kánsẹ́lì fún gbogbo ènìyàn
0: parí gbogbo rẹ̀
1: ní gbogbo ọjọ́ Friday
0: làwọn máa pàdé Ọlọ́run bàbá bò báyọ̀
1: lórí òkè Glorification Monday
0: tó wà lẹ́gbẹ̀ẹ́ Coca
1: lẹ́yìn School of Science
0: nílùú Ìkírun
1: ní gbogbo aago mẹ́sàn-án òwúrọ̀
0: sí méjìlá ọ̀sán
1: pẹ̀lú ikọ̀ Olódùmarè
0: Prophet and Evangelist Doctor
1: Olúwarẹ̀ Mílẹ́kún Ajíbọ́dẹ bàbá bò báyọ̀
0: fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé
1: ẹ lè pé bàbá bò báyọ̀
0: sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn
1: 08093930889
0: ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí
1: ẹ pé
0: nígbà tọ́lọ́run bàbá bò báyọ̀ ń bẹ nítòsí ẹ.
2: Hallelujah.
3: Hallelujah.
2: Glory be to God.
3: Hallelujah.
2: Ogo, ogo, ogo, ogo. Forúkọ Ọlọ́run lókè ọ̀run.
3: Hallelujah.
2: Mo tún pariwo pé hallelujah lẹ́ẹ̀kan sí.
3: Hallelujah.
2: Bó o ṣe ń ké hallelujah yẹn, gbogbo di ayé tó yẹ ayé rẹ ká, ó dí òkùnkùn tó mọ yí ọ ká, tí ìgbìyànjú rẹ ò fi yọ. Bó o ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí, odi yẹn máa wó lulẹ̀.
3: Amen.